falẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ti lé toko lọ́ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí èjì wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá. Ó mú tọ́jọ́kọ ìlú mọ̀ọ́ká ni wá. Ilé toko lọ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa, wàràwàrà ni ó tà. Nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà.

0: gómìnà ọhún àjọ enoch wa ń sọ lánàá òde yìí pé àwọn ti gba eléyìí tó jẹ koro fún wọn tó sì rí sí bí wọn ṣe ń ṣe ìdánilẹkọọ fún àwọn nípa ètò ìdìbò ahmed kudu haruna òun ló sọ eléyìí tó sì sọ wípé ọgbẹni àjàlá àjẹ tí wọn jọ ń díje dupò ìyẹn fáṣẹkẹ babájímì ọlọdípọ ni wọn ti ní pé káwọn fi orúkọ wọn àti ẹgbẹ òṣèlú wọn kún àwọn tí wọn máa kópa nípa ètò ìdìbò ọhún wọn ni ní báyìí àwọn ẹgbẹ òṣèlú mẹẹẹdógún báyìí ló ti dì tí wọn kópa nínú ètò ìdìbò náà tó máa wáyé 25 oṣù yìí ní ìpínlẹ ọsùn wọn ni tá a bá gbàgbé ọjọ 22 oṣù keje ọdún tá a wà yìí òun náà ni ẹjọ tí wọn gbé lọ sílé ẹjọ gani nílùú àbújá eléyìí tó ní ṣe pẹlú ẹgbẹ òṣèlú sdp ọgbẹni àlá àti àjọ inec tí wọn fi pera wọn lẹjọ níbẹ náà ni adájọ àgbà tó dájú pé ẹni kíákíá kọ lọ forúkọ ẹni náà àti ẹgbẹ òṣèlú náà sínú àwọn tó kópa nítorí pé gbogbo ẹjọ tí wọn wò pé ó ṣe nǹkan tó yẹ kó ni pé kí wọn kópa nínú ètò ìdìbò ọhún àwọn ni àjọ kan inec wa ni pé ní báyìí tí wọn ti gba ìdájọ yìí iṣẹ àwọn tó kù nítorí àwọn máa nílò lọ ṣe ìwé ìdòmíì kán lè forúkọ àti ẹgbẹ òṣèlú náà síbẹ eléyìí tó máa wáyé kó tó di ọjọ ìbò tó máa wáyé wọn ní léèní gangan èyí àlàmísì ọjọ 13 oṣù kẹjọ tá a wà yìí ni àwọn yóò kó àwọn ìwé náà àti gbogbo àwọn irinṣẹ tó máa ti fi tèrè ìdìbò làwọn ò kó lọ sí ìpínlẹ ọsùn táwọn sì rí dájú pé àwọn tí wọn jẹ aṣojú àwọn wọn kú sí gbogbo ibùdó tí wọn ti ṣe ètò ìdìbò ọjọ sátidé tí ó ń bọ ní ọnà yìí àwọn àrò gbogbo àwọn ẹgbẹ òṣèlú àwọn tó ń kópa àtàwọn òǹdìbò pàápàá pé kí wọn jọ kí wọn gbìyànjú kí wọn gba àlàáfẹyè kó jẹ kí ètò ìdìbò náà kó lọ ní ìrọwọ ìrọsẹ wọn rọwọ láti jẹ pé kán dìbò kán sì lọlé kò wọn kán mójútó ìdìbò tí wọn bá dé ṣùgbọn kán má fa ọlá àkọkọ lẹsẹ wọn tún sọrọ nípa ọgbẹni fẹdáhùn sàmọ tí wọn fẹ fa ẹkan rẹ ìròyìn ọhún ìdílé ṣe jáde láàárọ tòní ẹ bá ń bẹ.
1: ó dá bá a ti ṣe ń tẹ̀ ẹ́ wájú ìjà
0: pé kí ni
1: ìwé ìròyìn vangard tó jáde láàárọ yìí tán ni jẹ́ aṣòfin eléyìí tó ń ṣojú apá ìlà oòrùn ìpínlẹ̀ ọ̀ṣun ìyún sẹ́nẹ́tọ̀ francis adams tí wọ́n ní wípé ọ sọ ọ̀rọ̀ kan tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà ló ń jà rìnrìn ńlẹ̀ báyìí o wọ́n ní ọ̀rọ̀ náà ló jẹ́ wípé ó ti fọ́nkálé fọ́nkako tó sì ti dàbí ìgbà tí ètò àdúrà ọ̀rọ̀ kalẹ̀ ni o eléyìí tó jẹ́ wípé ó ti ṣe kíni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń gbà bí ẹni gàgbà ọtí o ní ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí sẹ́nẹ́tọ̀ fádàùsì tó fi díẹ̀ múlẹ̀ tó sì sọ di nígboro ẹnu òun náà ló fà o tó fi rí ìwé gbà láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ni o ọ̀rọ̀ ọ̀hún òun náà ni wọ́n ní wípé wáyé látàrí bí ètò ìdìbò bó ṣe ń bọ̀ lọ́nà ìyún ò ní ìdùn o wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé nínú fọ́nrán kan eléyìí tó jẹ́ wípé wálé fọ́nkáko ni wọ́n ti fi díẹ̀ múlẹ̀ wípé ẹni tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ọ̀hún ẹ̀yìn AC sẹ́nẹ́tọ̀ fádàùsì ní sọ fún àwọn tí ó bá jẹ́ ọmọ ẹgbẹ́ APC bíi tiẹ̀ wípé níbikíbi tẹ́ ẹ bá ti rí àwọn ọmọ òṣèlú àkọ́ọ̀dù ẹ̀rùn wọn ẹ̀rùn wọn ẹ̀yìn wọn ní eléyìí gan ló di tí fọ́nrán yìí tó jẹ́ wípé ọlọ́kà káàkiri tó sì jẹ́ wípé níṣe rí ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù àtàwọn tó jẹ́ tọ́jú ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ó ń wòye tí ó sì ń wo ṣàkun bí nǹkan ṣe ń lọ ní ìtàn látẹ̀yìnwá òun náà ni wọ́n fojú bá mi wò eléyìí gan ó sì fọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n fi ìwé ránṣẹ́ o ìyún sẹ́nẹ́tọ̀ francis fádàùsì ní àná òde yìí ni o tó sì jẹ́ wípé ní òun náà ló jẹ́ wípé ó rí ìwé ọ̀hún tó rí gbà tó sì jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ náà ló yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ní kété tí wọ́n ní nǹkan bí aago 2 ọ̀sán òun ni fádàùsì ló balẹ̀ ìyún sí olú iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó fìdí kalẹ̀ ní òṣogbo tó jẹ́ olúlu ìpínlẹ̀ ọ̀ṣun ni o wọ́n ní nǹkan bí aago 2 ọ̀hún àtòun àti ẹni tó jẹ́ kọmíṣánná ìyún fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ náà òun náà ni wọ́n jọ ṣe kíni ni wọ́n jọ dé o eléyìí tó sì jẹ́ wípé ibẹ̀ gan náà òun ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ o wọ́n tàkòtú ọ̀rọ̀ sí gbogbo àwọn tó jẹ́ olóṣèlú àtàwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kanòjọ̀kan àtàwọn tó jẹ́ alátẹ̀lé wọn wípé kó ní kálukú kí wọn tọwọ́ ọmọ wọn bọ̀ṣọ̀ ó yàgò fún táwọn tó àwọn wàhálà eléyìí tó lè da omi àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún rú látàrí bí ètò ìdìbò bí ó dé yìí wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé ṣe rí àlàáfíà òun náà ló yẹ kó ba o ìyún ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀ṣun ẹ mọ́ torí wípé a fẹ́ jáwé orí àbí ẹgbẹ́ òṣèlú wa ẹ̀yìn dandan ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ jàlú borí wọ́n ní ọmọ ayò lòṣèlú ẹ̀yìn eré ló sì yá ẹ wọ́ ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ ní àárọ̀ yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ kà á jù sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó wà nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn leadership wọn tún bá gbọ́ láàárọ̀ tòní ǹjẹ́ ẹ gbọ́ wípé nínú ìwé ìròyìn leadership wọn ń sọ láàárọ̀ tòní ẹni tó jẹ́ kejì ààrẹ lórílẹ̀‐èdè yìí nígbà kan tó tún wá jẹ́ òǹdíje dupò nínú ẹgbẹ́ ògbó òṣèlú kan democratic congress

0: àlàáfíà àlàáfíà náà ni ó ní ṣe rí àlàáfíà òun ó ń lòun kó dání o tóun sì ń kóbọ̀ iyùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n nífẹ̀ẹ́ àlàáfíà ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti ń fi àwọn agbè wọ́n ti ń fi ìpínlẹ̀ ọ̀hún lẹ̀ tí wọ́n sì ń sá lọ sí ìpínlẹ̀ mi o ó ní eléyìí gan òun lòun rí gẹ́gẹ́ bíi wípé ó kù díẹ̀ káàtó torí wípé kíni ààbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú tó ló ṣe kókó ṣe pàtàkì ó ní tàlàáfíà ò bá sì sí nílùú ó ní wípé ìlú ò lè fararọ bó ti wù ọmọ ó ní torí ìdí èyí òun ṣe kíni òun mọ̀ wípé àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun àlàáfíà náà ni wọ́n nílò tó sì jẹ́ wípé yàtọ̀ sí ẹ̀yìn ó ní àwọn ètò eléyìí tó mú wá tó jẹ́ onípele mẹ́wàá ó ní òun náà lòun ti ṣe kíni ń lòun ti yànnàná fún gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun nítorí náà olódàún lójú gbangba gbangba àti wípé bó ṣe dáhùn lójú tó káwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun kí wọn ó wo ibi tó yẹ kí wọn tẹ̀ka wọn sí torí wípé kíni lẹ́yìn ètò òdìbò àtìgbà tí wọ́n bá kéde ẹni tó jáwé olúborí kí wàhálà kọ́ mọ́ bá a ṣẹlẹ̀ iyùn ní gbogbo àkókò náà ẹ wo ìròyìn yìí ó pọ̀ ńbẹ̀ ẹ lè lọ kà á síwájú sí bó ti jáde nínú ìwé ìròyìn Vangard tó jáde láàárọ̀
1: ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the punch jáde láàárọ̀ tòní ẹgbẹ́ òṣèlú adc ni ó tún ń rúgbó bọ̀ o wọ́n tún ti ń pinnu yẹn o wọ́n ń palẹ̀ mọ́ wọ́n ti ń pinnu pé àwọn fẹ́ wá fọwọ́ ṣìkún mú ọ̀gbẹ́ni arẹgbẹ́sọlá o bádọ́ lọ ń kìlọ̀ fún ìjọba àpapọ̀ ẹgbẹ́ òṣèlú african democratic congress ni ó ti pariwo yìí torí pé àwọn ń pariwo tuntun torí pé àwọn gbọ́ àwọn gbọ́ rìpọ́ọ̀tì tó jẹ́ káwọn tó lè kóde fẹsẹ̀ múlẹ̀ pé wọ́n ní pé àwọn kan ń pìmọ̀ wọ́n ń palẹ̀ mọ́ wọ́n sì ti ń pláàni láti wá fọwọ́ ṣìkún mú ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú náà ìyẹn ẹgbẹ́ ni Rauf Arẹgbẹ́sọlá látàrí ètò òdìbò eléyìí tó ń bọ̀ ní ìjọ sátidé yìí ẹgbẹ́ òṣèlú náà wá ń sọ wípé eléyìí ò da tó ó ní eléyìí tó ṣe ń ṣẹlẹ̀ yìí yóò ó jẹ́ káwọn èèyàn máa wò pé irú ètò ìdìbò wo la ní lórílẹ̀-èdè àti wípé ṣé ètò ìdìbò ṣé bí kọ́ àpàrà wà yìí sí dandan dandan ni tá bá fẹ́ yàn ẹ́ ní kò kán yàn ẹ́ tó bá yàn ẹ́ síbẹ̀ ó ṣòro ire nu kò lè ó fẹ́ lọ ṣiṣẹ́ ni iṣẹ́ ló fẹ́ lọ síbẹ̀ pé lóòótọ́ fẹ́ lọ sí ìlú tó bá sì yàn ẹ́ síbẹ̀ kò ṣẹ́nu re fún ẹnu kí ni tá a wá fẹ́ mu bí ẹni pé tá a fi tipátipá àti pọ́ dandan la gbọ́dọ̀ ṣe wọ́n ní àwọn ti gbọ́ báyìí pé wọ́n fẹ́ fọwọ́ ṣìkún mú ọgbẹ́ni Arẹgbẹ́sọlá tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ àwọn ẹni tó sọ̀rọ̀ yìí jáde ní àná òde yìí òun náà tó bá sì yàn ẹ́ síbẹ̀ kò ṣẹ́nu re fún ẹnu kí ni tá a ni pé tá a fi tipátipá àti pọ́ dandan la gbọ́dọ̀ ṣe wọ́n ti gbọ́ báyìí pé wọ́n fẹ́ fọwọ́ ṣìkún mú ọgbẹ́ni Arẹgbẹ́sọlá tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ àwọn ẹni tó sọ̀rọ̀ yìí jáde ní àná òde yìí òun náà ni ẹni tó jẹ́ koro ẹgbẹ́ náà ìyẹn Malam Bolaji Abdullahi lónìí kò ti gba ìpè báyìí ikú wọn fẹ́ wá fọwọ́ ṣìkún wọn fún wọn torí wọn fẹ́ wá arise wọn náà fẹ́ dúnkokò mọ́ wọn nítorí mọ̀ pé ọgbẹ́ni Arẹgbẹ́sọlá ọkan èmi kan ni ọkan gbòógì láàrin nínú ẹgbẹ́ òṣèlú tó dẹ̀ pé nínú òṣèlú lórílẹ̀-èdè yìí pé kò ṣe é fọwọ́ rọ́ọ̀tì sẹ́yìn wọn náà ti mọ̀ pé ó ní àwọn ètò ó ní àwọn ìlànà iṣẹ́ tí yóò ṣe lásìkò ètò ìdìbò yìí kó lè bá yọ ní sọ̀dá lóṣù ṣùgbọ́n wọn kò fẹ́ kó rí bẹ́ẹ̀ ló ti fẹ́ fọwọ́ ṣìkún mú wọn ní pé àwọn wá ọ̀rọ̀ ìjọba àpapọ̀ wípé àtàwọn ẹlẹ́sùn ẹ̀yìn iléeṣẹ́ ológun púpọ̀ yìí tẹ̀ mọ́ ń pa ètò ààbò wọ́n ní eléyìí àwọn pariwo tó tẹ̀lé mọ̀ ẹni tí a fún tu àwà sẹ́kẹ́tírí wọ́n lè mẹ́jẹ̀ kí wàhálà ṣẹlẹ̀ tó arípo oríṣiríṣi wàhálà òun ló ti ní ṣògbò nìyàn lórí pé a fẹ́ dìbò ní ọ̀pínlẹ̀ ọ̀ṣun yìí wọ́n ní kí ló dé ṣe bí ìbùdìbò ni wọ́n fẹ́ lọ sìn ló ni kí wọ́n dé tá a mú bẹ́ẹ̀ pé a fẹ́ wà lùjọ́ náà báyìí kí ló ṣẹlẹ̀ gangan wọ́n náà wọ́n ṣáà parí sọ pé ẹyin èèyàn ẹ gbọ́ ọ ọgbẹ́ni Arẹgbẹ́sọlá nǹkan báyìí ẹyin kankan báyìí kò gbọdọ̀ inú kan báyìí kò gbọdọ̀ yọ lára ẹni torí pé ètò ìdìbò oṣù tó ń bọ̀ àjọ péjú ṣe ni wọ́n wá lọ gbogbo àwọn tó jẹ́ òǹdìbò àti àwọn ilé ètò ìdìbò pé kí wọ́n gbìyànjú kí wọ́n fa wàhálà kí wọ́n lọ ní wọ́rọ́wọ́rọ́ lọ dìbò wọ́n ń rọ ìjọba àpapọ̀ pé ẹgbẹ́ ìkìlọ̀ ẹ má sọ di nǹkan mí ìmọ̀lúkọ́lùkù wa lórí o ẹ̀yin àjọ tó ń jẹ́fẹ́tọ̀ ni ẹ máa la kí ẹ máa gbọ́ o wọ́n lọ fẹ́ wá fún wọn mú wọn wọ́n tẹ̀sẹ̀ wá mú torí pé wọn ò fẹ́ kó kópa kọ́ tó làmì láaka fún ẹgbẹ́ òṣèlú àwọn jò nídìí èyí làwọn ṣe ń pariwo ẹ bá gbọ́ kó ìró ìròyìn the punch jáde láàárọ̀ tòní ọ̀rọ̀ adc ń pariwo pé ẹgbẹ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ bá ẹ lè gbé ìgbésẹ̀ yẹn a fi question mark sí pé ẹ rìnrìn àwò ẹ dá nǹkan mọ.
0: ó ní a máa ṣe tẹ̀síwájú ìjẹ́ ti gbọ́ rẹ̀ ní kẹ́kẹ́ 103.5 FM rí ìjẹ́ ti gbọ́ o
1: nínú ìwé
0: ìròyìn ilé ìtó jáde láàárọ̀ yìí ni ìpínlẹ̀ ọ̀ṣun ibẹ̀ náà la ṣì wà ní àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà níṣe ni wọ́n dà dáhùn ìyún sí àṣẹ ilé ẹjọ́ o ìlànà òde yìí pẹ̀lú fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tí ó jẹ́ olùdíje dupò gómìnà padà sí ẹgbẹ́ òṣèlú social democratic party sdp dókítà francis olùgbèǹga àjàlá ẹ̀yìn ní ìpínlẹ̀ ọ̀ṣun ní òkùdí ẹ̀ múlẹ̀ báyìí wípé níṣe ni wọ́n ti fi orúkọ rẹ̀ àti òun àti ẹni tí ó jẹ́ igbákejì rẹ̀ ìyún bàbá

0: Abba Father, Ijeti Gonte, Siwaju Kan Radio 110.5 FM. Eja te, waju Ijeti Gbo.
1: Ekinni.
0: Iwe iroyin ti punch, eleyi ti oko mi ba. Iroyin to wa nbe na to ni se pelu iroyin idasile olopa ipinle. Eleyi to je wipe won je lenu ni ti ma sofin lati bi ijo meji beta o. Won ni bayi o, won ni ile ise ilede wa Nigeria. Won ni won ma ti soro si goro aye, pelu won ti se kere. Wipe o ni gangan ni o. Ni won fi sita fun gbogbo omo orile Nigeria abadofin to ni se pelu oro idasile olopa ohun. Won ni won fi sita fun gbogbo omo orile de Nigeria to si je wiluku wa. A ma fi oju woye wa. Wọ́n ni láti àárọ̀ títí di aago márùn ìrọ̀lẹ́ lónìí tí í ṣe ọjọ́ kẹtàlá oṣù kẹjọ. Òun náà ni o, wọ́n ní kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá kí wọn ó mọ fi ojú ìwé wọn síta ẹyìn lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀ èdè Nàìjíríà àti tó tún alága ìgbìmọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ni Fẹ́mi Gbàjàbí Àmílà. Eléyìí síta ni ìlànà òde yìí pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti ṣe gbogbo ètò, àwọn ti ṣe gbogbo ìpàdé, àwọn ti gun gbogbo àwọn tó jẹ́ ṣàǹkóṣàǹkó iyùn tí ọ̀rọ̀ kan àwọn ti bù wọ́n gbọ́ tó sì jẹ́ pé wọ́n ti forí korí, àwọn ti fi kun lùkùn iyùn lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀. Wọ́n ní tó kàn báyìí òun náà ni kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n mọ sọ sí o, kí wọ́n fi ojú wòye wọn hàn. Wọ́n ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí táwọn ti sọ tó sì jẹ́ pé àkọsílẹ̀ eléyìí tó jẹ́ wípé àwọn ti ṣe kí àwọn ti ṣàgbékalẹ̀ rẹ̀ òun náà ni èyí tó ṣe pẹ̀lú bí àwọn èèyàn bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣeéṣe kí àwọn ìnà kan kí wọ́n fẹ́ máa lo ọlọ́pàá ìpínlẹ̀ yìí ìyún fún ọ̀rọ̀ òṣèlú bákan náà kí wọ́n kí àwọn ọlọ́pàá kí wọ́n fẹ́ bákan bí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ bákan náà ló ní wípé ṣe kí ìfigagbága kó wáyé láàrin ọlọ́pàá àti ìjọba àpapọ̀ àpínlẹ̀. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí náà làwọn ti jókòó tí àwọn ti sọ̀rọ̀ wípé ṣùgbọ́n kò sí àní-àní àwọn ò lè ṣe àwọn ò lè lo torí pé ebi tó wáyé káwọn ó fi àlàáfíà ìlú lẹ̀. Wọ́n ní kò ṣeé ṣe òbí náà jẹ́ káwọn ó jókòó lórí ẹ̀ tó sì jẹ́ wípé gbogbo ìjókòó gbogbo ìpàdé ti ṣe. Wọ́n ní gbogbo ẹ̀ pátápátá làwọn ti mọ ibi tí àwọn ó fi ẹnu jóná sí o. Wọ́n ní gbogbo ẹ̀ náà làwọn ti ṣe ètò fún ó fi dẹ̀ múlẹ̀.

0: pẹ̀tọ̀ àwọn nílò àwọn ọ̀rọ̀ láti ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn nílò ìwòye wa. Bákan náà ni Bíàmílà ń ló rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dá sí tá à ń sọ yìí o, nítorí wípé kí ni ọ̀rọ̀ tá à ń sọ yìí nípa ọlọ́pàá ìpínlẹ̀ wọn ṣe kókó ṣe pàtàkì. Nítorí náà wọ́n ní lára iṣẹ́ eléyìí tí àwọn ti ṣe lára ọ̀rọ̀ eléyìí táwọn ti sọ ní òní náà, òun náà ni wípé àwọn mọ bí àwọn òṣèlú ọgbọ́n àtinúdá táwọn ṣe àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí tí ò ní papọ̀ bá àpapọ̀. O ní wípé ṣe rí gbogbo ìgbésẹ̀ táwọn ń gbé náà ni láti gbé àlàáfíà jọba unity ìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà, àti láti mú àwọn agbófinró kí wọ́n súnmọ́ àwọn aráàlú, kí gbogbo wàhálà eléyìí tó ń ti àwọn ẹsẹ̀ kùkú lóríṣiríṣi ti ń ti bẹ̀ẹ́ jáde lè jẹrodò kó lọ mú mi o, kó sì lè di àfẹ́yìn jẹgun aláfiṣọ. Ìwé ìròyìn Punch ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn láàárọ̀ yẹn náà lọ́kàn síwájú sí bó ti ṣe jáde láàárọ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú The Nation tó jáde láàárọ̀ tòní? Mo tún padà lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti àwọn elétò ààbò fọ́fọ́ báyìí ni wọ́n kún ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n tariwo sí látàrí wípé ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́jọ́ Sátidé wọ́n ní tàbá gbàgbọ́ elétò ìdìbò gò tí ìdè gbogbo ẹ̀ ti ń gbóná. Ó ti ń ṣe pé wàhálà ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ ọ̀hún. Ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn àwọn agbófinró lórílẹ̀-èdè yìí ṣe parapọ̀ pé a gbọ́dọ̀ finá sórí òrùlé. Ìdí ló jẹ́ pé àwọn ọlọ́pàá láti gbogbo àwọn àti ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ọ̀yọ́, Benue, Èkó, Gíga àwọn ọlọ́pàá ti papọ̀ tí wọ́n sì kó wọn wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun pé ẹ gbọ́dọ̀ kí ẹ rí dájú pé ètò ìdìbò yìí ó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Ọ̀nà tòbí tá ẹ bá dé ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lọ́tún lọ́sì lẹ́ máa ráwọn sójà, lẹ́ máa ráwọn ọlọ́pàá. Wọ́n ní kò ní pé méjì, kò ní mẹ́kọ̀ọ́, ní ìkárí kankan bí kò ṣe tó ní pé ètò ìdìbò léyìí tó ń bọ̀ lọ́nà látàrí ohun tó ti ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá ni ẹ̀sùn láì ti pé ètò ìdìbò ti dé. Wọ́n ní ìdílé tán ọlọ́pàá ilẹ̀ kàmọ́ra pé àwọn ò ní dúró lajúlẹ̀ kí á lò bọ́ kó wọ̀ lọ́ṣẹ́ kó gbọ́ àwọn ọlọ́pàá àti sójà kó wọ́n rí dájú sọ ètò ààbò. Wọ́n fún àwọn tó fẹ́ lọ dìbò àti gbogbo àwọn aráàlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tétò ìdìbò tó dé, tétò ìdìbò bá lọ lọ́wọ́ àti lẹ́yìn tétò ìdìbò pàápàá tó bá parí tán, ọwọ́ pọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún àti gbogbo àwọn ẹlẹ́ṣọ̀ ààbò ọ̀hún pé iṣẹ́ tí wọ́n ní kẹ́ ṣe. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ni a ti gbọ́ tó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A jẹ́ kí lóde tẹ̀síwájú mọ́, a fẹ́ kó dúró. Òun la ṣe ni pé ká tún kó àwọn ọlọ́pàá ní rẹpẹtẹ àtàwọn ẹlẹ́ṣọ̀ ààbò míì rẹpẹtẹ sí ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ètò ìdìbò ọ̀hún. Wọ́n ní tọ́pá ọ̀pọ̀lọ mẹ́ni méjì wípé ó lé ní àwọn 32 sẹ́kún wọ́n ti fẹ̀mí wọn látàrí pé wọ́n ń ṣe ètò ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ni pé àwọn kan tí wọ́n lọ pa àwọn 30. Wọ́n ní pé àwọn ọmọ ọlọ́pàá ẹgbẹ́ òkùnkùn ni wọ́n tí wọ́n sì àwọn ẹ̀kọ́ sọ wípé wọ́n mọ́ tí wọ́n àwọn kan tí wọ́n tẹ̀ jẹ́ alátìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú kan ni. Ìdí rèé tó ń ṣẹlẹ̀ làwọn fi pẹ́ múra pé ẹ gbọ́dọ̀ lọ ṣe ètò ààbò tó péye níbẹ̀ tó jẹ́ balógun ọlọ́pàá lórílẹ̀-èdè yìí. Ìyẹn àpẹẹrẹ dìjú ló ń sọ lọ́rọ̀ tó ní pé àwọn ṣe tábúra táwọn ní pé ilé ìpínlẹ̀ Ọ̀ṣun láì tí wọ́n fẹ́ pọ̀ jù. Wọ́n gbọ́dọ̀ rí pé irú kan bẹ́ẹ̀ kò tún tẹ̀lẹ̀ síwájú mọ́ lọ́ṣọ̀ kó àwọn èèyàn lọ sí. Wọ́n ní pé láti ìsìn tí wọ́n fi parí ètò ìdìbò làwọn ọlọ́pàá lẹ máa rí wọn káàkiri fi tọ́ba sínú wọn. Wọ́n ní ẹ̀ má bẹ̀rù o, ní kí ètò ìdìbò lè lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ òun làwọn ṣe jẹ́. Wọ́n ní àtọlọ́pàá àti sójà àti NSDC àwọn sífù fẹ̀ para làwọn jọ parapọ̀ àtàwọn tó yẹ pé wọ́n jẹ́ ètò mójútó ètò ìwé pàápàá làwọn jọ máa ṣe káàkiri iṣẹ́ yìí kí wọ́n lè rí dájú pé wọ́n ṣe lọ́nà tó yẹ. Wọ́n ní gbogbo agbègbè bíi òkè Balẹ̀, Iléṣàgà, Ọláìyá, Old Garage tó fi kan òkè Fíà àtọ́jú ẹ̀sìn máa láwọn ọlọ́pàá àti sójà tí wọ́n lọ tí wọ́n dúró káàkiri ìbẹ̀ tó ní pé àwọn kẹ́ fi pé sábà yìí òun náà lọ́dà pé wọ́n ti máa ń fa wàhálà jù. Wọ́n ti bá dé nílùú Ọ̀ṣọ́gbó báyìí gan púpọ̀ làwọn ọlọ́pàá tó wọ̀n àbí àtàwọn sójà. Wọ́n láti aago 7 alẹ́ àná ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti dà sí ìlú nílùú Ọ̀ṣọ́gbó ṣe dájú pé ètò ìdìbò náà ó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ kó tó di pé ìtìlú ìdìbò kan jáde ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ tí wọ́n jáde láì sí pé wọ́n fún wọn ní papamọ́ra. Wọ́n ní báyìí wọ́n á rọ gbogbo àwọn tó fẹ́ dìbò pé ẹ̀yin náà gbìyànjú ẹ má yẹ káwọn ọ̀kan ròyìn láti lọ ṣe iṣẹ́ ẹ burú ẹ lọ dìbò kí kẹ́ ẹ wọlé ni. Ẹ̀yin ẹgbẹ́ ẹ mọ̀ pé ẹ ti kọ́wọ́ bọ̀ wípé àlàáfíà yóò jọba. Ẹni tó bá ṣe yàtọ̀ tó kọ́wọ́ bọ̀ wọn ni ìjìyà ń bẹ o tí ó yóò jẹ. Ẹ̀yin ni Ọ̀gbẹ́ni Túnjídì sún rán wọn létí láàárọ̀ tó pé kò sí àyè fún ìwà ipá àbí jàgídíjà kankan ìlú Ọ̀ṣun látàrí ètò ìdìbò tó fẹ́ wáyé yìí. Kí olúkúlùkù kan ní ẹgbẹ́ ẹ̀ṣọ́ wa gbéjẹ́bọ́ kẹ́ ẹ lọ gbọ́ kẹ́ ẹ lọ jókòó síbi tí ẹ kẹ́ ẹ jókòó sí kẹ́ ẹyẹ ọmọ yín òbí ẹ kìlọ̀ fún àwọn yín. Kọ́ ẹ̀ káwọn olóṣèlú kan kí wọ́n lò wọ́n lọ́nà àìtọ́ torí pé àwọn náà wọn mọ̀ tiwọn. Bákan náà lọ sọ pé ẹjọ́ INEC wọ́n ní báyìí àwọn tẹ̀lé ṣe dọ́kẹ́ láti wọ́n bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn irinṣẹ́ láti máa fi dìbò àti ìwé gbogbo ẹ̀ náà máa pẹ̀lú tó máa ti dìbò. Wọ́n sì ní gómìnà Adeleke ó sọ pé Ọlá Òde yìí dèdè orí kúrúkù ní lọ ibiṣẹ́ kọ́ lè lọ kúrúkàkù lè lọ tírábù lọ síbi tó ti mọ́ ọdì. Wọ́n sì dẹ̀ fa wọn kó sẹ́ pé wọn ò lè fi iṣẹ́ wọn sílẹ̀ bí àwọn oníròyìn báyìí tí wọ́n wà ní túdò tí wọ́n máa ṣiṣẹ́. Wọ́n ní ṣùgbọ́n àwọn iléeṣẹ́ tó kù àwọn òṣìṣẹ́ wọn fún wọn láyè pé Ọlá o iṣẹ́ kò síṣẹ́ kólúkálùkù lọ kó lè lọ ṣe ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò. Wọ́n lọ gbogbo àwọn sọ́wọ́n bẹ́ẹ̀ pé ẹ gbìyànjú o ẹ má jẹ́ kí ètò ìdìbò yìí kó di wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé ìpínlẹ̀ Ọ̀ṣun

0: ṣàlá òun tó jẹ àwọn ogun ẹ fẹ ká ìpínlẹ tó lọrọ tó sọ pọ nbẹ torí kókó àjẹ àwọn àdá mú nbẹ ẹrọ sínú ìdílé tó jáde láàárọ tó ní ẹ bá nbẹ.
1: kódà ìjẹ ti gbọ́ ní èkó tá a wà yìí wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn afurasí mẹ́rin kan ti jẹ́ wípé wà á mú gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ láabi eléyìí tó jẹ́ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ èkó ni wọ́n kẹ́ fi wípé àwọn ni wọ́n wà ń díẹ̀ wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé ìpànìyàn nípa ìdígunjalè àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn iṣẹ́ wọn iyùn ní agbègbè ajá ní ìpínlẹ̀ èkó wọn ni gbogbo àwọn mẹ́rin tí wọ́n mú yìí òun náà ni wọ́n ṣe kíni ni wọ́n fura sí wípé fẹ́nu àwọn tó ṣiṣẹ́ tó ń ṣe àwọn iṣẹ́ láabi ní agbègbè ajá o wọn ni àwọn tó jẹ́ wípé ọwọ́ bá òun òun náà ló jẹ́ wípé wọ́n ní iṣẹ́ ìwádìí ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ látàrí pẹ̀lú àtẹ̀jáde eléyìí tó wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tó sì fi síta lánàá òde yìí ìyún abímọ́lá adébísí ni wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní wọ́n fi ókọ àwọn mẹ́rin ọ̀hún wọ́n fọkọ wọn síta ẹni àkọ́kọ́ òun ni kàrí mọ̀ábí ẹni ọdún 26 years lòun ẹni kejì òun ni àṣírù emmanuel ẹni ọdún 29 years lòun látífù usman ẹni ọdún 28 lòun bákan náà ni ẹnì kẹrin wọn òun ni aláṣẹ asiz ẹni ọdún 32 years lòun tiẹ̀ wọ́n ní àwọn ìpànlé wọ́n lóríṣiríṣi àtàwọn nǹkan ìjà bí àáké àwọn nǹkan olóró kúkú wọ́n rí gbà ní ọwọ́ wọn wọ́n ní wípé àwọn ni wọ́n ń ṣe àwọn iṣẹ́ láàbí wọ́n ń digun jalè tí wọ́n sọra wọn dá lọ polóhun kígbe tí wọ́n ń wọlé tọ àwọn èèyàn tí wọ́n sì ń ṣọṣẹ́ fún wọn iyùn ní agbègbè ajá sangote àti ìbẹ̀dù lẹ́kì o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé àkà ìmọye iṣẹ́ láàbí òun náà ni wọ́n ti ṣe wọ́n ní wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ gan iyùn láwọn agbègbè náà wọ́n ní lára àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ wọn òun ni àwọn ìbọn ìléwọ́ nǹkan ìjà àti POS machine wọ́n ní iyùn náà wà nínú àwọn tí wọ́n lọ́wọ́ wọn ní báyìí o ẹni tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó tá a wà yìí iyùn ti já ní fàtàì ó ti gbóṣù kákàrè fún àwọn agbófinró tí wọ́n ṣe iṣẹ́ náà àti káàkà ní ìpínlẹ̀ èkó pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni pé iṣẹ́ sì ń tẹ̀síwájú torí wípé kí ni àwọn ò fi gbà kan sùn àwọn ò sì fi gbà kan wò nítorí náà àwọn ò rí wípé n tí à ń pè ní ìwà ọ̀dà ó di ohun àfẹ́yìn àrèfìṣọ́ ní ìpínlẹ̀ èkó bákan náà òun ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọ́bà ọ̀hún wọn ni iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ ayé wọn wípé ní kòpẹ́kòpẹ́ òun náà ni wọ́n ó wọ̀ wọn tuurutu lọ sí ilé wọn wáá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ èkó pátápátá wípé bẹ́ẹ̀ bá ń kẹ́fí pé nǹkan ṣẹlẹ̀ èèyàn ní agbègbè yín wọ́n fi àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta pẹ̀lú bí ìwé ìròyìn ti daily post bí wọ́n ṣe tẹ̀ ẹ́ síta àárọ̀ kùtùkùtù yìí bẹ́ẹ̀ bá fẹ́ kà á síwájú sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìròyìn daily post eléyìí tó jáde láàárọ̀ yìí.
0: inú ìwé ìròyìn tí mo tún wọ láàárọ̀ tó ní ìjẹ́ ti gbọ́ níbí ni wọ́n ti ń rọ àwọn oníròyìn pápá àti àwọn oníròyìn pápapọ̀ ní ìpínlẹ̀ Cross River wípé ẹ̀gù a mọ̀ pé iṣẹ́ òtítọ́ lẹ̀ ń ṣe ohun tẹ́ ẹ bá rí you see something you say something bẹ́ẹ̀ sì máa ṣe òótọ́ ọ̀rọ̀ lẹ máa ń sọ wọn wá gbọ́ wọn lámọ̀ràn kó tún gbìyànjú kó túbọ̀ gùn lé irú àwọn ìwà yìí torí pé a lè jẹ́ kí iṣẹ́ wọn kó máa yan dáadáa kalẹ̀ tó gbà wọ́n lámọ̀ràn náà ẹni tó jẹ́ speaker ní ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Cynthia Madueke òun náà ló kọ àwọn oníròyìn pé ẹ gbìyànjú iṣẹ́ takuntakun lẹ ń ṣe iṣẹ́ òótọ́ dẹ̀ lẹ̀ ṣe mọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ yìí agbóríyìn fún yín àmọ́ ní ó kù ókù òun nìbọn ro pé ẹ tún túbọ̀ tẹ pẹlẹmọ́ eléyìí tẹ́ ń ṣe a lè jẹ́ káwọn èèyàn máa lóye bí nǹkan ṣe ń lọ ní iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe iṣẹ́ òótọ́ dẹ̀ lẹ̀ ṣe mọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ yìí agbóríyìn fún yín àmọ́ ní ó kù ókù òun nìbọn ro a wá rọ̀ yín pé ẹ tún túbọ̀ tẹ pẹlẹmọ́ eléyìí tẹ́ ń ṣe a lè jẹ́ káwọn èèyàn máa lóye bí nǹkan ṣe ń lọ nílùú ó sọ nípa ibi ètò kan ọlọ́jọ́ márùn eléyìí tí wọ́n ṣe fún àwọn oníròyìn láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn dàbí mírọ̀ díngí ni láàrin ìjọba àtúnṣàkóso àtàwọn aráàlú ohun tó bá rí nínú káwọn aráàlú rí wọn jẹ kán mọ nídìí èyí àwọn aráàlú wọn gbọ́kànlé wọn láti sọ pé wọn fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn sì ti ń ṣe àmọ́ mò ń rọ̀ wọn kókó túbọ̀ máa ṣe dáadáa torí pé wọn dàbí ohun tó bá sọ jáde báyìí wọn mọ̀ pé ókè nǹkan tí ìjọba ń ṣe léleyìí nǹkan tí ìjọba ò ṣe lélẹ̀ wọn wá rọ àwọn tó jẹ́ pé kànda nínú rẹ̀ sí nínú àwọn oníròyìn pé ó kànda láwà ń bẹ̀ pàwọn ti mọ̀ pàwọn kànda wà ọ̀rọ̀ pé káwọn tó jẹ́ àjọ àti ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àwọn ròyìn ẹlẹ́jẹ̀ àwọn tó jẹ́ àjọ àti ẹgbẹ́ tó ń sọ nípa tàwọn nínú kí wọ́n wòye lé àwọn tí wọ́n jẹ́ kànda nínú rẹ̀ sí kí wọ́n yọ wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n tó rí mọ̀ pé ẹni ìròyìn tó bá gbé jáde òfútù fẹ́ tẹ̀ ní kó má ba iṣẹ́ àwọn èèyàn gidi sọ́jú oníròyìn kó má bàá jẹ́ inú ìwé ìròyìn the punch ni wọ́n ti sọ láàárọ̀ tó ní ìpínlẹ̀ Cross River.
1: lódà ǹjẹ́ ẹ ti gbọ́
0: ó kù
1: ìṣẹ́jú márùn-ún báyìí ká wọ abala àgbéyẹ̀wò.

0: alábẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn tó ní ìpèníjà ara ẹ̀yàn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ni wọ́n ti rọ gbogbo àwọn tí ó jẹ́ wọ́n ni wọ́n ti rọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti àwọn tó jẹ́ ṣàkóṣàkó lágbọ̀n òṣèlú ní ìpínlẹ̀ náà láti gbárùkù ti àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn tó ní ìpèníjà ara lọ́nà kan àbí míì kí wọ́n ó ṣètò ìrónilágbára fún wọn kí wọ́n ó sì ṣàgbékalẹ̀ àwọn ètò kan eléyìí tó jẹ́ wípé yóò mú kí àwọn náà kí wọ́n lè dúró ìyún lórí ẹsẹ̀ wọn. Wọ́n ní ètò kan tó wáyé ní àná òde yìí látàrí àyájọ́ ọjọ́ àwọn ọ̀dọ́ lágbàáyé eléyìí tó jẹ́ wípé wọ́n sàmì rẹ̀ ní àná òde yìí òun náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti sọ ọ̀rọ̀ náà o. Ìwéèrò Daily Post fìdí ẹ̀ múlẹ̀ tó sì yànnà náà wípé ní gbogbo ọjọ́ kejìlá oṣù kẹjọ ọdọọdún náà ni ọjọ́ àyájọ́ ọjọ́ àwọn ọ̀dọ́ wọ́n ní ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàǹkóṣàǹkó lóríṣiríṣi òun náà ni wọ́n péjú pésẹ̀ síbi ètò náà tí wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn tọ́rọ̀ kan lágbọ̀n òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà láti jọ̀wọ́ dẹ́kun àti mọ́ fojú pa àwọn tó ní ìpèníjà ara ni wọ́n mọ́ fojú pa wọ́n rẹ́ wọ́n lé lèkú díẹ̀ káàtó. Ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post ilé tó jáde láàárọ̀ yìí. Ó yá àbíbò ni ó ti kàn wọ́n báyìí 0704-700-3341 ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ látàrí gbogbo awuyewuye táwọn sọ àwọn kan sọ àwọn gómìnà kan mọ̀ lò ó fún kinní kan àwọn kan sì ní kò rí bẹ́ẹ̀ ààbò ẹ̀mí àti dúkìá wa ló ṣe pàtàkì kí wọ́n dá kí lójú ìwòye tí lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀dọ́ ló ẹ káàárọ̀ o.
1: ojúmọ́
2: rẹ̀ sà
1: ọmọ tuntun yìí ṣàkópa àjẹ ayé àtijọ́ ọba ní ká lọ mú wọn wá là ń pè wọn ìgbà tó gbà ta bẹ̀rẹ̀ sí gbọ́ ọlọ́pàá èkó abẹ́òye yín nítorí náà ń kọ́ dídásílẹ̀ rẹ̀ nǹkan tó níláárí ni ẹni tí ó sọ pé gómìnà máa lọ kú kinní kan olóṣèlú máa lọ kú kinní kan kò yẹn ṣe má jẹ ká rúré sí yẹn òfin tí wọ́n máa lò kan jẹ́ kófin yẹn kó dáa.
2: Amen. Ẹṣeun sá.
0: 0704-700-3341. Ẹkáàárọ̀ o.
1: Ẹlò ẹkáàárọ̀ ti bẹ́ẹ̀ o.
2: Ẹkáàárọ̀ sá. Ó gbére sá.
1: Ọ̀gbọ̀n gbére kí n gbéra pàṣípàá.
2: Àmì àtẹ̀yìn náà. Àmì sá.
1: Orúkọ tí mo lọ bí bẹ́ẹ̀ tó aṣọ ọ̀run lápẹ́ wájú ní tókòtò ní bàbá mi ní sọ̀rọ̀. Bẹ́ẹ̀ kọ́ ṣépù rẹ̀ máa ṣe lásìkò. Ẹyẹ kọ́mọ̀ máa fi ewu ya ẹran yín náà wọ́n ṣe lásìkò lọ́jọ́ tuntun ní ẹyẹ bábá òun pèsè ọ̀tún kọ́ rọra ẹ̀jẹ̀ mẹ́ra o ẹ̀jẹ̀ yóò ṣe gbé lọ́wọ́
2: ìdájọ́ ní ẹṣeun gọ́sà ẹ̀ṣẹ̀mí tán lórí ilẹ̀.
0: 0704-700-3341 ẹ̀kaàárọ̀ o.
1: ẹ̀kaàárọ̀
2: sà ẹ̀bá ayé rédíò yìí sílẹ̀ àbí kẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ sà à ń gbọ́ ara wa padà.
0: àmì orúkọ yín àti ibi ẹ ti ń pè. Bóyá wà pẹ̀lú yín o.
1: Mọ̀kẹ́ ti pé ọjọ́ ọ̀dà Nàìjíríà ti dàbí ní ìlànà nípínlẹ̀ ara wa ó ti bàjẹ́. Ìlọ ìgbéyàwó àti owó ìlú àti ìgbésọ yìí.
2: Àmísà àmísà. Ẹṣeun gọ́sà.
0: 0704-700-3341. Ẹkáàárọ̀ o.
1: Ẹkáàárọ̀ sá.
2: Ẹkáàárọ̀ sá.
1: Yes sir. Ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló fẹ́ dàbí.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
1: Ọ̀gbẹ́ni Túnde láti Fàkọ̀já yìí.
0: Láti Fàkọ̀já yìí.
2: À ń pọ́n sá.
1: Bẹ́ẹ̀ni sá. Ṣé rí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun náà gbọ́n? Àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n yàtọ̀ sí gbogbo ìbùdókù nípa ìgbó. Wọ́n mọ tó ń ṣe. Àwọn dájúdájú arẹgbẹ́ ti ṣe kò rí jù. Oyetola ṣe ìlú ọ̀tún pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun pé báàlù tó wá sí ó yẹ kí wọ́n lè fún ní orí ọ̀fẹ́ láti di ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ ọdún fẹ́ẹ́ bá a gbé. Gbogbo ìwájà gbogbo ọ̀hún bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ rárá o. Lórí àwọn ọmọ ẹgbẹ́ àgbọ̀dù tí wọ́n ń pa èèyàn náà ni wọ́n kì í ṣe ẹranko

àwọn àbá ń sọ díẹ̀ mọ́ òun. Wọ́n fi ewu pé ẹnu ẹkẹrẹ pẹkẹrẹ, ẹnu òfòrò àfòfòrò,

Olùkọ́ tí wọ́n ń pè tẹ́lẹ̀ òun náà ni Yathrib. So, ọ̀kadà náà ti wá wọ ìlú yìí.

0: bila ti ibaye ba mutaba mutaba ti wa lo fi de je ya ma kebe ayo yo yo go soke ya ma kebe ke aya kolo me awon so pe alale tashere hal abitana lailatan so on si dale bayi so dale be wa di no ni sa oni ko ba ma da ko ba ma da ki ale ba ni lu maka ale ojo mo lo le si ale ojo kan mo lo le sun ni ojo kan pe ojo kan mo lo le sun be wa di ni bi odun yen pe to mi ni pe lu maka wa hauli idkhirun wa jaridu ti awon koko idkhir ta ma fin ta ma ta ma fin se akina ta aja le ka ka ba so wa jaridu ati o mi ati na awon ma odoru ka ti sele sawon lu medina ti sele sawon awon ma ru e so anabi rabbi sibbi rabbi sallallahu alaihi wasallam umma wa rabbuna anabi rabbi sibbi lewa tan kala ko so anbe anabi wa sallallahu alaihi wasallam pe ere olohun ba de ka nefe lu medina te ke ba se duro nefe lu makka ti won le wa jado ko be ti ba aw ashad kala de ka nefe lu medina ju e ba se nefe lu makka lo ìfẹ́já ní sí mẹ́dínà rí ọlọ́run bá tó ń dínkù ju ti má kà lọ́sẹ̀ náà
1: ọkọ̀
0: wá sọ jù ló tí ò ní ní àrùn mọ́ tí ọkọ̀ bá pàrùn rẹ̀ kó ìyẹn ní kọ́kọ́ sẹ́dù ló tẹ́gbé ìlú tẹ́gbé àláfíà máa bẹ́ẹ̀mẹ́ ìdẹ̀kọ́ máa bẹ́ẹ̀mẹ́ kò ní sáré ń bẹ̀ mọ́ wọ́n bá rí fi sáré à gbogbo tí a fi ń tajà tí a fi ń ìgbani mọ́dù yìí bá a fi àgbáríkà sí tí a bá ra nǹkan mọ́dù kan àgbáríkà tí ó wọ̀ yóò jù kí ọ̀rọ̀ àkàdé mọ́dù márùn lẹ́gbù ni bí a bá ra nǹkan agbá igbá kan so sọ́rọ̀ ní jẹ́ albert and dad ó sì lè dé albert and dad so that yóò jù kí ọ̀rọ̀ aya ìtọ́jú yóò jù kí ọ̀rọ̀ albert suyan nílùú mi lọ pẹ̀lú àgbáríkà tá ní kì tọrọ fún ìlúmẹ̀dínà sọ́lọ́lọ́ sọ́lọ́ àwọn ọkọ̀ ìfúnmá ìrọ̀lọ́wọ́ bá àrùn tí sẹ̀lẹ̀ ń bẹ̀ yìí àrùn ìgbà tí sẹ̀lẹ̀ ń bẹ̀ yìí dákùnbà àkókò kó lọ sí kóòdù lọ sí júfà bá kó lọ sí júfà. Allah is gbadu Allah gbadu anabi sallallahu alaihi wasallam Allah gbadu anabi sallallahu alaihi wasallam faqoliya fil manam anabi lo joro Allah ka anabi lo joro yen da ka ne ta won anabi ra basala odudu o ta anabi lo joro pe obirin kan to je pe odudu sayra taras tirun re da irun re faka odo oko ni lo medina ti to bi basi al mahya ona de je ba to bi basi aye ta ne bi ko na ko ko e ba e ba medina lo sibe o ya ni bi obirin ya jade ya na bi ko obirin ya jade ko lo medina ona le basi aye yen pa aye jo fa yen do jo fa yen so da tan to adiyo ke ji sallallahu alaihi wasallam àrùn àjàkálẹ̀ ti sẹ́dọ̀ medina lọ́nà kórógbò lọ sí ibùn pe adura tan bi se lo ngba arun aja kale se ti se lenu medina ina ni lo nkoko olorun afi ran ha nabi loju orun pelu ara to dai ni baba ara to dai sallallahu alaihi wasallam
1: wa
0: ida al tawaf al muhajir ata ra be ba tan se jo solo lati lo medina so o complete man bayin ka kon se wa ma hab amma kanu ya no na hu So nta para sunsin ni won ba pelu an olorun ba o na ni bi ana be se se mi medina na ba to de medina so bo se lo medina ah bo se se mi bo se se awon oloba nbe awon oloba de ki lo da ba won ni ki lo da won bo ba lo se ba won de ba won lo se pe nbe ba lo se gba islam laye nbe atam musulmi nkan ta si a so tin de ti a pe akoko yen ni alahadul madani akoko ti o lo ni ni medina na alahadul madani
1: at'amul
0: madani akoko ta na bi no medina ta de lo medina sallallahu alaihi wasallam amul da'wa
1: wal jihad
0: wal jaza ala ka ko simeta e da akoko ahadul da'wati akoko ta na mi ton pepe ni be sallallahu alaihi wasallam jan preach jan ko la subistam ni be jan pa ni subistam awon keji ni pe jihad keji ni pe jihad tola ogun ta na bi ta je pe on ga lokko start ogun na ta le pe esan na ba ni ona ko ke gba to bye bye bye bye eno ke gba esan na ba te ba de esan na ba te ba so pe ma se ten sin e ni bi za ten sin ten ma san owo ten ma san pe yeso ala be abu islam san pe na jizya so ti so that on se ko ja ile won on ma ala be kenu so e ke ta o na ni an najah ina ko ta na bigo ka ka tambe ni pe wona sin ka ni sa se ni ge sallallahu alaihi wasallam fala tu amu ala sada en ko da ba ta na bi ti se pe ana ta amu ala sada awon ka me ta bi me ya ton be ni bi akoko ta na bigo ni ni medina ni sallallahu alaihi wasallam na
1: marame da'wa jihad fi al-qadam
0: naam se ma pe aso pe igba ta na bi lo medina o kun smeta sallallahu alaihi wasallam igba to le pe igba to se jihad ati igba ti olorun ni ki o ye ke lo do alama to na fi ran to ti se pe ona to amura sodo so ga ana ta na bi pe lo medina sallallahu alaihi wasallam ati bo se jihad awon steps kan si waju awon steps ti ana bi gun ti awon kan yan koja lori e so ina ni o ta be so ni bi naam ipele ti dia nabi ti anabi da islam society sori anabi da le ijo pe awa muslimi kan ni aye ti wa kan ni kan ti wa ka so be anabi se kini sallallahu alaihi wasallam anabi da le sallallahu alaihi wasallam anabi ko se kini ko da le na
1: wa tamin da'a
0: ati pe pe be pe pe lo se no stam bi o se da da da na
1: Subhanallah.
0: Ipele yi. Ami ada bí ìpèkà náà bẹ̀rẹ̀ sí ní lọ síwájú bí ó sì dá fìtí nalẹ̀ wàzá àpapẹ̀ àyà àdá omi and forage látara fìtí náà tán dálẹ̀ nílé bí nípa pípẹ́ ànábì àti jẹ́ àtọ́rẹ́ ṣe sọ́lọ́lọ́ sọ́lọ́ ẹgbẹ̀ náà àwọn ọ̀tá àtà ti sìkìnì àwọn ọ̀tá àtà ti wọlé sí wọn láà náà. Lọ́gbọ́n tí wọ́n fẹ́ náà ni pé wọ́n sẹ́gbẹ̀ parí Islam. Wọ́n fẹ́ gbẹ̀gbẹ̀ jíjẹ́ Islam. Wọ́n fẹ́ gbogbo ògùn àwọn Mùsùlùmí. Ìyẹn ni pé wọ́n fẹ́ káwọn Mùsùlùmí lọ́gbà mọ́ rárá. So wọ́n fẹ́ parí wọn nínú. Ọ̀yọ́kùnrin ẹgbẹ́ wa tàbí ìjọba orí ìjà. Bákan náà fẹ́ parí tí ń jẹ́ pẹ̀pẹ́ ẹ̀sìn Islam. Wọ́n fẹ́ wù tẹ́gbọ̀tẹ́gbọ̀. Náà mọ́lẹ́là yìí ìpele yìí ó wá parí síbi pé ọlọ́run kí a ọlọ́run ní káwọn Mùsùlùmí káwọn ní káwọn Mùsùlùmí borí tí wọ́n borí ogun òṣèlè yìí pẹ̀lú wípé wọ́n sọ wọ́n rọra ṣe àtúnṣe wọn ẹ̀yà ni ọ̀rọ̀ pé a ní bayinja lákòókò yìí ẹjẹ́ tó ti yé tí wọ́n jọ ṣe sórí òtún lọ ní àgbẹ̀mẹ́ta àwọn abẹ́ pẹ̀lú àwọn kẹfẹ́ ni ní ọdún kẹfà ní ìgbà tí wọ́n ṣe hijrọ ní oṣù ọdún kẹrẹ́gà náà. Ìpele kejì òun ni marhalatusulhi máa là lówe àgbárí. Ìpele pé ànábì máa ṣe ní àtúnṣe náà ṣe ṣàtúnṣe láàrin ara wọn pẹ̀lú àwọn ọ̀tá àwọn ọ̀tá tó tóbi jù náà. Inú ọ̀pẹlẹ yìí náà ni ànábì tí ó sọ lọ́sọ̀rọ̀ wọn ti wáàyè láti máa pe àwọn ọba ọba ayé káàkiri pé ẹwọ́ Nostam ẹ fi ògùn tẹ́lẹ̀ sí tẹ́lẹ̀ fi sílọ́ ẹ̀fílẹ̀ ẹ̀sìn rọ́ọ̀nì ẹwọ́ wọn Nostam ọ̀wọ́ ló kọ́ dọ́ọ̀yà aláàkọ́ọ̀dù. Tọ̀ nínú rẹ̀ náà ànábì tí inú ọ̀pẹlẹ yìí náà ànábì sọ lọ́sọ̀rọ̀ wọn ti borí gbogbo tí ń jẹ́ ìpẹ́tẹ́pẹ̀rọ̀ lórí Islam lórí àwọn Mùsùlùmí. Ìpele ìparí sí ọjọ́ ẹ̀ ìpele yìí ó parí sí pé ọlọ́run ní kí ànábì ọgbà ọlùmọ́kà padà wọ́n dá padà lọ́wọ́n kẹfẹ́rí bàtánábì ti pẹ̀lú mọ́kà padà wọ́n kẹfẹ́rí àti hábẹ̀lẹ́bìlà. So ọlọ́run ti ní kí wọ́n borí níbi ìpele yìí nìyẹn náà. Ìgbà tí wọ́n gbà padà ìgbà tí wọ́n gbà mọ́kà padà ọbọ̀sí ní oṣù Ramadan nínú ọdún kẹjọ lẹ́yìn ìgbà tánábì ṣe hijrọ. Ìpele kẹta òun ni ìpele tí ànábì ń da àwọn àlejò ọgbà tí wọ́n bá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n ṣe tí wọ́n wá láti lù wọn tí wọ́n bá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn fẹ́ gba Islam àbí wọ́n ti gba Islam lù wọn bọ̀ tí wọ́n fẹ́ rí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ànábì wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu àti báyìí ẹ̀yán ṣe wọ́n ní Islam níjọ níjọ níjọ nídìlé nídìlé nídìlé àti lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan náà náà. Àkókò ìpele yìí òun lọ títí tànábì lè kú ni títí tànábì sọ ànábì tànábì sọ́lọ́run ti sọ ṣọ́lọ́tù nẹ́sìrì kàlẹ́fà ànábì sọ́lọ́ sọ́lọ́ tí tànábì sọ ṣọ́lọ́tù nẹ́sìrì kàlẹ́fà ànábì kó tó kú bàtí ń kú sà tànábì okú tọ́lá ànábì kú ní rọ́bí ọ̀làwọ̀ ní ọdún kọ̀ọ̀kànlá ṣùgbọ́n kó gbẹ́ ti ń ṣe ṣàkótó kú ọlọ́run sọ nínú àwọn ayọ̀ tọ́lọ́run sọ kalẹ̀ nígbà tọ́lọ́run ti ní kí Islam ògbórí tí Islam fi fọ́nká tọ́lọ́run ti káwọn Mùsùlùmí jẹjà ọlọ́run sọ ṣúrà tó mọ̀ sí ìdájọ́ àdínsúrò lọ́wọ́ àtúfàtì lọ́jọ́ àti ọlọ́run sọ ṣúrà yẹ kalẹ̀ sẹ́yìn náà bá kúrò jọ lánàá wọ́n ń sunkún wọ́n dà ìgbà tọ́lọ́run ti pé ọlọ́run ṣúrà yìí ní sọ ikú ànábì ti pé ikú ànábì súnmọ́ torí pé ìlà tamasẹ́ gbọ́dọ̀ ànáksù so lọ jẹ pé irú ṣúrà yìí kọlífà kejì ọmọrúnàbìtàlẹ ọgbà tí wọn kọ àwọn sẹwọn sẹnu ọkọlẹ tí wọn kọ àwọn sọhábà tí wọn kọ àwọn sọhábà tí wọn bá pè wọn fún àpérò nípa ẹsìn wọn máa sọ pé kí sọhábà ní abbas gbọdọ mọ eke náà mẹke sọhábà kí wọn wọlé nǹkan yẹn òjò máa wọn sọhábà àwọn darabà sọhábà pé ó sì máa ní kí wọn bẹ kí wọn wọlé tí àwọn tí tó dá nípa ọjọ kan wọn máa dán wọn pé kí lè máa nípa sọrọ ṣọọtù bá sí kí ni tùmọ̀ ẹ̀ wọn kálukú wọn tú bọ́ sí lórífẹ̀ẹ́ wọn wá ní ẹ̀rọ ibn abbas kí lè máa nípa ẹ̀ sọhábà ibn abbas ní sọ́rọ̀ yìí ni ń tú fọ pé àbí ní sọ pé ipò ànábì súnmọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ so sẹ́yìn náà máa ní ntọ́ ọmọ gánà lòun náà máa bẹ̀ wọ́n ní sẹ́yìn ntọ́ ọmọ kí ọmọ wọlé tọ̀ yìí ni aláhàbọ̀ ni. Adam pẹ̀lú Eve rọ́dọ̀ lọ ánìyàn wa. So bí àwúrò àkókò yìí àpẹẹlẹ yìí bó ṣe ń lọ nìyẹn tí tani bí wọ́n kú sọ́nà lọ ọmọdé sọ́nà.
1: Òkè àwọn ọmọdé ní wọ́n ti àwọn ọmọdé ní ìlú ìlú ìlú.
0: Sopranu. Àwọn onye angelu mẹ́ta tẹ́lẹ̀ kánà gbogbo dé sọ́nà lọ sọ́nà. Àwọn àwọn olú ìran mélòó ni. Àwọn mélòó ni. So náà nìkan tí a fẹ́ sọ níbi àkọlé yìí náà. láti fi orí padà dá nílẹ̀ ní ìlú yẹn ìlú mẹ́lìnà sọ́nà ìlú mẹ́lìnà ní sọ́nà ìlú mẹ́lìnà náà. Kò sí ẹ̀mẹ́jì pé àníbi sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni aṣíwájú gbogbo àwọn tí wọ́n máa ń ṣayẹ́ ní pé tí wọ́n ti ṣáà sọ ìlú mẹ́lìnà ní ìlú tó jẹ́ lóyè bẹ́ẹ̀sì tó jẹ́ sẹ́ńtà gbogbo àwọn mùsùlùmí lórílẹ̀-èdè ayé anẹ́bí náà lásìwájú sọ́lọ́ lọ sọ́rọ̀.
1: Wọ́n
0: jẹ́ ọjọ́ ọ̀nà ọ̀rọ̀ náà ọlọ́run kò sọ́wọ́ anẹ́bí ọwọ́n náà bí ọlọ́run kò sí sọ́lọ́ lọ sọ́rọ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀ńtà anẹ́bí wa bá pàdé tí wọ́n bá lu mẹ́dínà àwọn tí wọ́n bá lu mẹ́dínà wọ́n jẹ́ orísìírísìí mẹ́ta. Ìran kọ̀ọ̀kan ìṣesí wọn yàtọ̀ sí ìṣesí ẹlòmíì. Ìṣesí wọn dọ́ra wọn.
1: Ọ̀kan ìwádìí nípa ti àkóbẹ̀
0: ṣe ti léha Mọ́sáì àti
1: ìdẹ̀sẹ̀.
0: Ọ̀yẹ́rọ̀ Mọ́sáì. Gbogbo ntánà bá ń pàpàdé lọ́dọ̀ ìran kọ̀ọ̀kan nínú àwọn mẹ́ẹ̀tàn yìí. Ó yàtọ̀ sí ti ń bá pàdé lọ́dọ̀ ẹlòmíì. Ìjọba bá pàdé lọ́dọ̀ ẹni yìí. Ọ̀kan náà bá pàdé lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọ̀nà mi. So ṣe bísẹ̀nsẹ̀ nìyẹn. Náà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àwọn kọ́kọ́. Àwọn sọ̀hábà nẹ́bì, àwọn náà ní ojú sọ̀hábà nẹ́bì náà ní tí wọ́n bá nẹ́bì pàdé sọ́lọ́sọ́lọ́. Tó sì gbàdọ́, tó kú lórí ẹ̀. Àbẹ́ lónìí bá jẹ́ pé bàtà níbi ikú ó fi ìsìlámù lẹ̀. Wọ́n padà wọ́n ní ìsìlámù padà. Sòtì bọ́dà bó jẹ́ pé ẹgbẹ́ ní ìsìlámù padà kí anábì tó kú ní o. Kò sí lápẹ́ níbẹ̀ pé wọ́n ní sọ̀hábà. Àbí nígbà tó wọ́n ní ìsìlámù padà lẹ́yìn bàtà níbi ikú ní o. Ntọ́lọ́gbà náà àwọn onímọ̀ tẹ́kọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ hadith àtọ́nímọ̀ ẹnà táàbí ọgbà tí wọ́n gbé pẹ̀lú ìlànà mẹ́lìmọ̀ sọ́lọ́ lọ́wọ́ ọ̀dẹ́sọ́lọ́. Ìran kejì àmọ̀ṣekó. Ìran kejì náà tí wọ́n gbá náà wọ́n tí wọ́n ti gbà sílá. Tẹ́tẹ́ pé nínú àwọn ọmọ bíbí ìlú mẹ́dínà ti gánà ni wọ́n. Nínú àwọn ọmọ bíbí ojúlówó ọmọ bíbí ìlú mẹ́dínà ni wọ́n. Nínú ojúlówó ọmọ ìlú mẹ́dínà ni wọ́n jẹ́. Náà. Ìran kẹta àwọn ada Yahud, awang Yahud, awang Jew. Syekh mabe bitabiat al-hal isesi awang awang ada tamyi. Wala dia ta salama. Awang sahabat ada di bastam, tak pe sam semera do an tak pe. Awang do do sere kala apa khana sallallahu alaihi wasallam. Taban syekh semua ya to. Kita nak dia mabang, dia semua bang lu. Esok kalau tak sini sebab bang kim lu awang musyukun. Jangan ba, awang ba khana biastan. Esima ada salam apa, ta sese salam. So, you know, I can't tell you that my baby, or Julo, or my Ilu Medina, there's a black only one. So, you know, I can't tell you. You know, I don't want to ask you. Town can pay one in my lama. So that, tell me what you allow my car, or my Arab Medina, so take a neighbor to this son of loss. I'm telling you, my ear, my jet, what is the thing, and your attention. So that, you know, I can't hear. There be, I want to tell you, I said, maybe be enough. So, you know, I'm not today. Don't know the story, you know, don't stop a very flippant paper. Yes, it is so. But you are there, Mama. So, I have to do something about my dad. And turn out something, I never saw some. Oh, so far, my dad, Mama. I'm for what you want to do. I'm not sure. But I'm not going to be one of us in the barn. I'm not going to be one of us in the barn. I'm not going to be
2: Awan surat itu sekali aku kalau jangan diwali maka kutuasi hijrah.
0: doctors who are tafsir le mabade islami and islamia in ton so juna ni pe ba won yo se se pe awon pele ni pele in ton je pele ni esin yo se se olorun ba lo ni kan ti won fe bo le ti won ni se kan ni ti won se won ko bi ma sin e do olorun ba lo si bi ma sin olorun ba to deja so do kan ti won do to bi o to bi o to bi ona ni ati lo ra won ilana ti esin ti awon so ro yen gbe mo to jo ma ti individual ti se to pe o je ti apapo na
1: وعن التشريعات التي يمكن العمل بها لكل طالب وحده
0: أجدت ولا ترغيب في البر والخير ولا ترغيب في البر والخير ومكان
1: الإسلام
0: kana na asura je so di fun abe na ni pe yo se so lo joro ni pe fa ma se dada ka ma se kan to lore ati o da won wa panle wa panle wa kan fi awon adan ti ne wa tarhi ka won asura ti o ma so fun pe ti o ma jo ma ki won lo ti o ma ja won laya ti o ma deru ba won pe e fi awon adan ti ne e fi wa le bele bele na to awon kan asura ni to se ba so ju na ko yi
1: Amma
0: da Madina. Da Madina, awon sura to kala ga ci a nabi ti sai jira su Madina. Na.
1: Wa ja'a amru muslimina
0: bi aidihim. Allah ta fasa sawa awon muslimi. Allah ta fasa sawa awon ti fada sawa awon. Wala
1: ta yi sai ku alai ahadun nas.
0: Wato sai daga jama da gabale wa lori jama fasa fun wa jama tula su lori kaka. Wa
1: ya ya ni Allah qad ta'ala lahum al-wajib
0: wa sa'ala al-fasaha. Etuma ni pe won ti wa de pe a kana mo pe ba won se da se ni se mi nti pe awon pe a se mi nto laju tomatita eh pe te ka won ni te ka won ni te ka won se bo se ka prepare ara man o e kan de gado o e kan du pe do le kan na
1: al-mawali
0: wa al-ma'ifati eh bi won se ni a to lo eh inai do do ba so le na ati jije na ati bi won se ajo pe ti awon lo se ro ara kana mi kwa se ka kana mi ambe se ro lo se da na wa siyasa atoro bi won se atoro pe bi won se ma ne se pa bi won se ne se pa ti se ma se ise bi won se ma se to na ara wa then atoro bi won se ma se da jo da ara wa na na wa silmi ati bi won se ma wa ìgbà tí wọ́n bá wọn nígbà wọn tí ò ní sọ wọn ìgbà tí wọ́n bá wọn bá jagun bí wọ́n sì máa jagun lọ bí wọ́n tẹ́ pé wọ́n sì kẹ́ni wọ́n máa pé àwọn ní ìdí kábàáyà kábàáyà wọn fẹ́sì kábàáyà. bákan náà lọ́rọ́ àkókò yìí wọ́n á bùkátà kí wọ́n sọ ìfọ́síwẹ́wẹ́ nǹkan tó bá jẹ́ nǹkan èèwọ̀ tí wọ́n ní kí wọ́n má débẹ̀ kí wọ́n má ṣe níbi títà rírà jíjẹ mímu ìgbéyàwó ìkómà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórúkọ báwọn ìgbésí ayé àṣà sótìé sódà wọ́n bùkátà pé pé irú àwọn nǹkan báyìí kí wọ́n sọ ìfọ́síwẹ́wẹ́ fún wọn bẹ́ẹ̀ ìdájọ́ tó fọ́rọ̀ síwẹ́wẹ́ fún wọn bẹ́ẹ̀ ni wọ́n bá wá jẹ́ èèwọ̀ ntọ́tọ́ ntí ò tọ́ níbẹ̀ wọ́n láti máa ń pẹ̀lú fọ́síwẹ́wẹ́ wàlẹ̀ ìbáàdà àti bí wọ́n sì máa sin àwọn ọba bẹ́ẹ̀ ni wàlẹ̀ àkàràkà àti bí wọ́n sì ní àwọn ọba irú àwọn ọba ọlọ́ẹ̀kọ́ ẹgbẹ́ lára mùsùlùmí tó yẹ pé tí ẹni tí èsì mùsùlùmí bá rí àbí tó bá bá lò ẹni tó lọ́mọ akọ pé ọjọ́ stamp yóò wọnú stamp pẹ̀lú pèpè ìgbà pẹ̀lú ìwà wọn bíbẹ́ kan tó fẹ́ nu pèsè sí àti odò oríṣiríṣi nǹkan tó jẹ́ bí àfíà sí ìṣẹ̀lẹ̀ wọn bùkátà sí. ìyẹn ni pé àkókò yẹn kọ́ ti tó àríkan ti máa pé àkókò yẹn kó táwọn wà tó yẹ pé káwọn ti kíni o káwọn ní ibi tí àwọn mùsùlùmí àwọn àkójọ sí àìsọsọ tí na. tọ́ yàtọ̀ sí báwọn ṣe lò gbèsè ayé ní àsìkò ìjà yẹn ní kí sáà mọ́tò dé. ويمتاز عن أي مجتمع باقى الناس لي بس هذا ما قبل مدينة يا تقول لك يا بس لو تقولي كي بس هذا ما تام عنده مدينة سن بس هذا مين دومي نعم ìgbésẹ̀ ẹ̀ tí a máa jọ lùmẹ̀dínà yẹn o òun ni a máa jẹ́ àpèjú ẹ̀ dáadáa fún ìpèpè lọ síbi ẹ̀sìn islam léyìn tó jẹ́ pé wọ́n ti jìyà lórí ẹ̀ ti pẹ́ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn.
1: ọ̀rẹ́ yẹn kọ́
0: tọjọ ọdún kata sọ yìí pé rúṣẹ̀ ní báyìí bí a sì fẹ́ gbé ọdún àwọn ètò ìkàlẹ̀ lórí sẹ̀mí tó tán lọ mẹ́dínà kọ̀ọ̀kọ̀ pàmò fún kálùkù àná pé a kéèsì kátẹ́ kó ṣe ṣe ní ọjọ́ kan ṣoṣo wọ́n máa ṣe díẹ̀díẹ̀ nípa kéèsì kátẹ́ ó ṣe lóṣù kan àbọ́dún kan wọ́n máa díẹ̀díẹ̀ tí a bá fẹ́ léyìn múlẹ̀ lọ́dún àbílọ́sì àbílọ́sì wọ́n tó rẹ́bẹ̀ fi múlẹ̀ wọ́n tó rẹ́bẹ̀ fi múlẹ̀ tẹ́ pé ọjọ́ kan tí a fẹ́ ṣe jáde bẹ́rọ̀ sọ
1: tí
0: bàlábùdà láwọn mi
1: sábà
0: ntàmàrètí àkókò tọpẹ láti pé kí gbogbo ìṣòfin ètò tó ti

padàbà mo tún balẹ̀ sórí ètò kùdẹ̀ lálẹ́ yìí ẹ kaalẹ́ o ẹ kaalẹ́ akú iṣẹ́ òní akú àtàárọ̀ akú àfọmọnìyàn ṣe akú kí gbogbo rè o lè dá tí gbogbo wa jọ ń bá káàkiri àti èmi àti yín àkú ní ṣe lásán láṣẹ ìlédùá ká dá gbogbo ọpẹ gbogbo òyìn gbogbo ògo padà fẹni ó yẹ fún torọ òun gan nìkan náà ń lọ yẹ fún náà nìkan náà ló ní tí ò sẹnikẹni tó lè bá a pin ọlọ́run ọba mi èdùmàrè náà ni mò ń sọ ń pa rẹ atábíyí tẹ́tẹ́ níjẹjọ wípé tọ ń gbọ́ bá dijọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run ọba á tún pàdé ọ wá wọ ọlọ́run ọba mi èdùmàrè ọ wá ṣe kíni ọ wá buwọ́lù ọjàn ló ń tẹ̀ ọjàn ló ń lù ó ní káyémi àti yín ká tún láǹfààní àti tún gbọ́ra wa láṣàlẹ̀ ètò ní a jẹ́ wípé ká mọ̀ ṣe ọlọ́run òkú ní fọ́kọ rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ará gbaundà láṣàlẹ̀ yìí ẹ káàbọ̀ sórí àkọ́tun ètò ará ìgbaundà nìkan ni rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò nàìjíríà àbí olú-iléeṣẹ́ rédíò nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ èkó tí ó fi lọ́ọ̀sì wà lókun náà la fi wọlé sórí ètò lálẹ́ yìí ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín rèé pàdé yín ń tẹ́ ẹ jọ mọ́ gbéra yín débẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Thursday báyìí a tún ti dé a tún ti ṣe kíni a tún ti balẹ̀ gùdù gbogbo ẹ̀yìn ti wá mo kí yín o níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti mọ́ gbọ́ mi ọmọ aláàgọ àjìlù kerekere ń jọ ọsẹ yín rè ọmọ aláàgọ gbaroko wálé ọmọ oníbàtà tí ń lọ tí ń bọ lọjọ ìsinmi ọmọ elédè tó pèdè títí tó fi pegede pèrègede lágbo ilé elédè kórí ó jọ ọ kó gbé mi débi rè àdúrà mọ mi ọmọ balógun ń lọ kọ mi tọ ẹ káàbọ sórí ètò ará gbaundà mò ń bọ ẹ jẹ aṣẹ mi mu.

0: Fayode Fasola Lele. Ajo yanan na nkan kan pelu awon nkan kan pelu ara wa lori eto lale yi. Hey, gbogbo nta ngbe yewo lori eto yi. O da eja se bayi. Fun anfani gbogbo eyin to je wipe ese ndarapo mo wa fun igba akoko ni. Eto aragbaunda nleto eleyi te nlanfani ati mo gbo. Nibi ta ati mo towo bo kunkun dun nipa igbesi aye awon to je wipe won ti se takuntakun gege bi eyan lati bi ateyin wa. Ti e ri agbe kale eto yi e je fi gugun lapa ati be mo npada bo nbe. A ṣàgbé kalẹ̀ ètò yìí nítorí tó jẹ́ wípé awòye wípé ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó sì ṣeéṣe kó jẹ́ wípé nígbà tí ọba fi dọjọ́ wájú ìta rọra ń rìn yìí ó ṣeéṣe ká mọ̀ wulẹ̀ rí mọ́. Ṣe rí láwọn ilé ẹ̀kọ́ wa lórílẹ̀-èdè wa Nàìjíríà láòkó ta wà yìí. N tá ń pè ní ẹ̀kọ́ ìtàn ó ti dohun àfihẹ́yìn tégun aláre ń fi sọ. N tá ń pè ní history ó ti dohun àfihẹ́yìn tégun ń fi sọ. Ló fi jẹ́ wípé lọ́pọ̀ ọ̀gbà bẹ́ẹ̀ bá ń dáko àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ṣàǹkòṣàǹkò láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà láòkó ta wà yìí. Ẹlòmíì ọmọ míì lè sọ fún yín pé ta ni ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn tó jẹ́ wípé àǹfààní táwa ń jẹ lákòókò yìí. Àwọn tó jẹ́ wípé ipò táwa bára wa lákòókò yìí. Àwọn tó jẹ́ wípé ìdàgbàsókè tó bá àwùjọ wa lákòókò tá a wà yìí. Àwọn ni wọ́n ṣiṣẹ́ fún. Táwa sì ń kan sáárá sí. Àwọn ò mọ̀ wọ́n lè tó túmọ̀ sí wípé àwọn èèyàn ọ̀hún ti ń di mọ́ ni gbàgbé. Èèyàn ò bá àwọn awogédé ń gbé. Ṣé rí àwọn ókọ àwọn èèyàn kan wà tó jẹ́ wípé kò ṣe é mọ́ gbàgbé nítorí ìwà láabi tí wọ́n wù. Nítorí ìfàsẹyìn tí wọ́n mú bá àwùjọ wọn. Nítorí ìwà abi tí ń bẹ lọ́wọ́ wọn. Nítorí iṣẹ́ ibi tí wọ́n ṣe tí wọ́n fi fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn. Nítorí wàhálà tí a ń kó bá orílẹ̀-èdè Nàìjíríà tó mú kórílẹ̀-èdè Nàìjíríà ó fà sẹ́yìn. Tí orúkọ wọn ò ṣe é gbàgbé a sì gbọdọ̀ gbàgbé ẹ̀. Ńlá fi ṣàgbékalẹ̀ ètò yìí. Àwọn ìṣẹ̀lẹ̀ kan wà lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìṣẹ̀lẹ̀ kan wà nílẹ̀ Adúláwọ̀ tó jẹ́ wípé mọ́ ni gbàgbé ni tí ò gbọdọ̀ tá a gbọdọ̀ gbàgbé ẹ̀. Ńlá fi ṣàgbékalẹ̀ ètò yìí láti máa mú wa fún alọ́kọ̀ọ̀kan èjèèjì. Àwọn nǹkan kan wà nínú àwọn ìtàn táwa àti yín ti gbọ́. Àwọn nǹkan kan wà nínú àwọn àrọ́bá tó jẹ́ wípé àtèmi àti yín àdáyébá ni ti ń rọ fún wa. Tó fẹ́ pé ó fẹ́ ṣọwọ́ kan bíi pé wọ́n dọwọ́ bò àwọn nǹkan kan bẹ̀. Ètò yóò tú jáde lọ́mọ oníràbájìgà àti lọ́mọ onírẹ̀gẹ̀dẹ̀ fín. Tá a sì mú wa fún yín. Àwọn nǹkan kan wà tó wọ́ nínú àwọn ìtàn tá a ti gbọ́. Ètò yóò wá túnṣe sí. Lára rẹ̀ òun ni dúkù eléyìí tó wáyé láàrin olóògbé Ọbáfẹ́mi Awolowo àti Ládòkè Akíntọ́lá tá a fulẹ̀ rẹ̀ níjẹjọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Bàmí Venerable Superior Evangelist Babatunde Ẹ̀dùn Ẹ̀ka Alẹ́sà. Wọ́n ń gbọ́ wa ketekete báyìí. Ẹjẹ́ ṣe báyìí. Ìntà ń pè ní ètò òdìbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ìntà fẹ́ gbé yẹ̀wò ni. Ìntà ń pè ní ètò òdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà. ètò ìdìbò wo ló kọ́kọ́ wáyé lórílẹ̀-èdè yìí lọ́dún wo ni? A wá yànnà náà, a gbèfò wá sí apá ibì kan. A wà kú òǹbẹ̀, a wà fi wéra wọn láòkò tá a wà yìí. Eléyìí ni ó sì gbé wa dé bí awuyewuye eléyìí ti ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí. A mú àwọn ohun kan wá fún yín, a mú àwọn fọ́nrán kan wá fún yín. Tí àtàwa àti yín tá a wá jọ padà fẹ́nu kò lórí ẹ̀. Ó dẹ ẹjẹ́ àṣe báyìí, ẹjẹ́ àkọ́kọ́ dé òkè lọ́hùn-ún náà, ẹjẹ́ àdókè lọ́hùn-ún ká jẹ́ àwọn iṣẹ́ yìí. Ẹ mọ́ gbàgbé wípé láti ilé iṣẹ́ solution ẹ̀yìn ò ẹ á láǹfààní àti gbọ́ látọ̀dọ̀ wọn láṣáálẹ̀ ìbákan náà láti ilé iṣẹ́ solution. Ṣùgbọ́n ẹjẹ́ àdókè lọ́hùn-ún látinú ìjọ Celestial Church of Christ CCC Ògo Ìmọ́lẹ̀ Ayérayé Parish tí wọ́n wà ní Ifọ̀ ní ìpínlẹ̀ Ogun. Ẹjẹ́ àgbọ̀ mọ̀ ń padà bọ̀, tá a bá ti wá kú òǹbẹ̀ a lọ sí ilé iṣẹ́ solution. Ẹ ṣeun o, a ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
1: Ọjọ́ agbára lọ sí ọ̀sọ̀dún.
2: Ó ti yá o, àjọ̀dún ìkórè àgbà àti ẹ̀sìn ìdúpẹ́ ìjọ wa Celestial Church of Christ CCC Ògo Ìmọ́lẹ̀ Ayérayé Parish Regional Representative ẹlẹ́ẹ̀kẹrìnlélógún rẹ̀ 24th Adult Harvest and Thanksgiving Service Efata Ọ̀rúnṣí Mark chapter 7 verse 34 ni àkórí ìtọ́dún yìí. Ọdún yìí gbáko la máa fi ṣe o. Ọjọ́ Monday August 10 ni àṣálẹ̀ àwọn olùṣọ́ àgùntàn Shepherd's Night. Ọjọ́ Tuesday August 11 ni ìsọjí ọlọ́jọ́ mẹ́ta máa bẹ̀rẹ̀, yóò sì parí lọ́jọ́ Thursday August 13th 2026 aago márùn-ún ìrọ̀lẹ́ 5 PM ni ìsọjí lójoojúmọ́ fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àwọn ikọ̀ àti ìrìjú Ọlọ́run alààyè tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ ni Venerable Superior Evangelist Abraham Fọwọ́bajẹ́, Prophet Dọlá Ọlálẹ́yẹ, Assistant Venerable Superior Evangelist Ogrin, Superior Evangelist Crown Davis, Evangelist Demilade Akobi, Prophet Samson Olumuiwa àti Prophet Gilbert Makanjuola. Ọjọ́ Friday August 14 ni musical concert níbi tí akọrin ìjọ CCC Ògo Ìmọ́lẹ̀ Ayérayé Parish yóò ti mọ gbàlejò àwọn akọrin ìjọ CCC Ìbùkún Olúwa Cathedral Ifọ̀ 1 CCC Ọ̀nà Iye Parish CCC Mojísọ́lá Parish CCC Ìgbàlà Parish tó fi mọ́ àwọn olórí ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Ọjọ́ Sunday August 16 2026 ni àjọ̀dún ìkórè àgbà àti ẹ̀sìn ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ 10 AM. Gbogbo ènìyàn lápè kájọ gba ìrí àjọ̀dún kórè kásì tún jọ gbégbá ọpẹ́. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní gbọ̀ngàn ìjọ wa CCC Ògo Ìmọ́lẹ̀ Ayérayé Parish tó wà ní Sẹ̀lẹ̀ Power Line Old Ayédè Road Ayédè Ifọ̀ Ogun State. Venerable Superior Evangelist Babatunde Edun lolùgbàlejò. Fún ìtọ́ni ẹ pé 08063029987. Olú ìkórè a kórè ayọ̀ fún gbogbo wa o.
0: Sọ bó ti jẹ́nu ẹ̀ káàbọ̀ padà, ẹjẹ́ àdé ilé iṣẹ́ solution, ẹjẹ́ àdé ilé iṣẹ́ solution láàrin bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Tá a bá ti padà dé a wà kan lu agbami ètò. Ẹ ń ṣeun, à ń padà bọ̀. Tọ́ mo kí gbogbo ẹ̀yin ara le pé ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa. Mo ní àwọn àlejò pàtàkì nínú ilé agbára pẹ̀lú mi, Bàbá Solution àti Ìyá Solution. Odú ló kọ́hun, kì í ṣàìmọ̀ olóko. Àwọn nǹkan kan wà tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá, bá a ti rìnrìn àjò ayé ti fi pé èèyàn. Òun náà ni wọ́n mú wa fún wa ní orí ètò lákòókò yìí. Yòòbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n ọ̀hún, ẹnu ọlọ́fà láti gbọ́mùtá. Bàbá Solution àti Ìyá Solution, ẹ bá ń kí àwọn ara ilé tí wọ́n ń gbọ́ wa.
3: Mo máa fi àsìkò yìí kí gbogbo ara ilé o. Mo kí gbogbo ilé, mo kí gbogbo sí tó ń gbọ́ mi. Àìmọye èyí tí ẹ̀dá máa lérò gbé àmúwọ́ Ọlọ́run ni. Àmúwọ́ Ọlọ́run kọ́. Àmúwọ́ Ọlọ́run kọ́ lẹ́yìn kí ẹ̀dá ṣe gbìyànjú sí ìgbésí ayé ara rẹ̀. Ìwọ́ tó ti ríra rẹ nílì pé láàrin ẹlẹgbẹ́ rẹ, ìwọ́ lọ làlúyọ, ìwọ́ lọ ga. Ẹ̀ẹ̀kan náà ọwá dìde rí ẹni tó dàbí ẹni tí ò mọ̀ ṣe mọ́. Ọwá ní àmú Ọlọ́run ni, àsìkò ni, ìgbà ni, ọ̀tọ̀ra rẹ ni. Jẹ́ abèrè wo ká lè mọ̀ pé kí nìdí rẹ̀ tó fi padà rí bẹ́ẹ̀. Irú àrùn wo ló ń ṣe ọ́ to ti wa nse itoju lori re koda o ti lo ti lana loyibo nlana ti bile gbogbo nti o fi se itoju re bakana ni o wa lero pe ah boya won ti o po re boya mu olohun ni rara amu olohun ko se ti eri o ti se ma ndu mi un ni arun aisan pepepe nipa dede kokunrin ma to sere sere abi obirin idaduro ni to ba ti lo ogun kan yi ki ogun to ba ti lo laarin ijo meji meta to roju ti re amu olohun ko amu olohun ko
4: ki samu wa olohun
3: amu olohun ko
4: oda
3: eh da bere wo si ni
4: ka bere si oda eh iya solution e ba n ki awon ara ile kin to bere bere kin to soju abe nko gankan
5: mo ki gbogbo eti to ni anfani ati ma gbo mi ni akoko yi eti te fin gbo mi okuku ni di
4: ami o
5: e ma gbo iya solution iya solution seri solution ti awon eyan pe wa okuku ni tumo awon ta ti se gbianju fun ri to si ti ri ona abayo ba se so fun won pe yogi to si ri be fun won awon lo so wa ni solution ijenu te fin gbo iya solution ati baba solution awon kokon nbe ta fe salaye le lori nipa eto gbesi aye beyan se le ri aye gbe ni rorun lai si wahala lai si fitina opolopo eyan lo tin gbe gbesi aye rorun elomi tin ni moto meta merin o di pe ko si nkankan mo
4: ko lohun mo jara pada si ibi
5: olohun ami
4: aka imoye eyan ni won foju wi na isoro lori sirisi gege be se so elomi ise telomi nse to je wi pe o nla mi la ka nbe opolopo mo ti se laala nbe titi ti won si ri nkankan mu nbe
5: be ni
4: oju ona ta won kan gba to je wi pe bi on ba tin gba be bayi sekun bayi ni gbogbo nti on le ni won mo ri mu ti won si mo ri nkan re se sugbon opolopo n gba be koja to si je wi pe won o ri nkankan mu loju ona ipo ti wo mo
5: be ni
4: e dakun awon nkankan wa ti e se lalaye to ni se pelu igbesi aye eda lori awon number kan abi mi eba nyanane dada
5: be ni olotu seri ba se nwo inu odun kan si keji be na ni awon number won yi lo yi pada ninu igbesi aye eda eda gbodo ma se awari ara re lore kore ni igba kugba tori opolopo elomi a da wole nkan mi boya owo ni boya nkan kan ni a lohun short nibe ohun orere nbe o gbodo ma sawari ara re ki lo fa kini nkan to nsele gogan ma joko tetere ma wore eniran ayo se nkan teyan nwo niran be ma joko tetere
4: to tori e ni a se mu baba solution ati ya solution wa sori eto ni ale yi baba solution akaimoye eyan on lo je wi pe be ba welomi yato si aisan ara ti gbogbo wa mo dada wi pe eledu anfun yin se awon ipenija kan wa to je wi pe mo fa ye eda seyin akoko ni ka so pe eyan nje won oju orun elomi ibalopo oju orun elomi re ikan lo ni nla fefe un bilu to ti je wi pe aisan kolu elomi bo ba ro loju bayi elomi bo ba kan
3: gbogbo
4: e ba n salaye le dada baba
3: olotu meji na laye pe si se ki ma tan yin meji laye pe si meji ohun eyo kun ti wa ni igba mi arun ohun ni adonwo elomi se lorun ohun ti yo ba bere ije won oju ohun ohun koda irun ti o je loju aye yo je tin o tudu ke ohun je ito ma lu ito ogunfe ito ediye
4: elomi o ti eji wa yo tun mo ta yin
3: koda yo tun ba epo lenu re sori gbogbo yi ohun gbogbo yi ohun ejakule ni eyin ta fe jakule ni eyin ta fe jakule ni
4: o tumo si pe won ti gboju orun muru eni be
3: ejakule ni so elomi omo obirin to ririn pe ni se o si le sumo laye yo wa ri pe won ari won ati e wa dore loju orun ikorira nu ikorira nu e ko re ranu
4: ni je kopolopo o mo fa fa fa ti ti ti ti ti ora won
3: gbogbo e da ti ba tin je wonju orun ah on do wa se re lowo ko ya mu lo toju re ori ko le ri kan de ba
4: awon elomi na mo mo elomi to ba sise sise se lataro dale bayi ngba ti o ba tun do yo tun bere si ni sise na ni won e ni simi rara ise o won tun te elomi
3: ori aba ti ra won mi yi yo na pe din iranse nu afefe
4: iranse nu afefe
3: awon agbelagba a ma lo elomi yo le leji yo ri pe yin ko so ko to sun lalia no yo si ji yo yaju oju onise la elomi ko dide e se oni du elomi gan wa re ko nse pidadan pe o ro ti ba sun lale orin lo ni gbangba yo ko na bi to subu abi kere kan fe lu na ni yo ko ri pe ni ohun oriran abi ese ohun ogbera mo ta ba lo ranse na be la ba ja yi yo mo gbiyanju nipa iki yi ona iro ni ko le mu Afrika tun gbe wa iranse na refe
4: to o tun mo si wi pe ibi ti ogun ba wole ina ni
3: na ni ibe na la tun pada be ohun na ni oju ti re
4: to lo ba tan to da e ja wo bayi opolopo lo je wi pe ki se bi aisan ohun ni isoro ti won lo ba wole elomi wa to je wi pe ise o lo dede ni
3: olotu mo mu le foro gbo mo ti foro re ye sore ni ta ba mu boya ninu ebi abi laarin awojo ni dede pe ibe ni won ti ranse si yo wale o yo wale o ko wa si ki boya odo alafa ni abi obalawo abi ka mo ta lo ranse yi kini ji ranse yi abi ka ona abayo
4: mbologun ti wa
3: yi won ni ona abayo
4: to
3: ta wa nwi
4: oda leyi to tumo si wi pe gbogbo n teda ba doju ko bayi laye a je wi pe o ni di pataki te to si ye ka gbe
3: yi won ni oruko ile ise ti wa pe olohun ki n se bi o yan ni ka be
4: be baba solution ati
3: olohun o se bi solution olohun o se bi Olorun ki n se bi o eyan ni ka be o ta ba ti wa ri bayi a wa mo ta lo wa ndi oro ta ba ti wa be nse ka be o ti loju ti ogun ta ba lo laarin ijo kefta ta ri yato ko so ogun be emi a wa ma so ipe afẹ ti wa ju Olorun lo boya kini kan nu pa wo laya abi awon enikan ni won beru abi ta won ba je lohun lo sori emi ti mo soro yi emi mo lojo mo mo beru olotu obi mi ni ta ni mo beru re
4: ta ni
5: ba je lohun lo
3: Ibere Olorun la bi fe ti wa. O se foro wo le na. To ba ni dunun, iwo na o wa dupe ori Olorun.
4: Be ni, gege bi ba won kan ti n wa, ti o si n wa dupe ori
3: Olorun.
4: O ti jenu. O da e ba n pe number ta won eyan o ma pe yin si. E ba n pe
5: 080-0-80-0-81-98-42-47-47 0808-0-81-98-42-47-47 0808-0-80-69-69-24-24

ẹ ti mọ̀ wípé bẹ́ bá ti ń gbọ́ báhun a ti bọ́ sójú ọ̀gbagadì ìjónú a ti wá padà dínà nù tá a fẹ́ gbéyẹ̀wò láṣálẹ̀ yìí. Àfojúsùn wa lórí ètò lálẹ́ yìí rèé o. Òun ni wípé bójú bá ń ṣe pin ẹjẹ́ ayọ̀ hàn. Bí àṣẹ ẹni ọlá sáálì. Bí ẹni bá ń ṣe tí ọ̀dà ẹ sọ fún ẹjọ́ mọ̀. Bó ti jẹ́nu. Ṣé wá rí i. Ìta fẹ́ gbéyẹ̀wò lálẹ̀ yìí. Àti èmi àti yín láàjọṣe. Ìta wá fẹ́ sọ láṣálẹ̀ yìí. A wá láti bu ẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú kankan. A wá láti bu ẹnu àtẹ́lu ẹnikẹ́ni. Nítorí ìdí èyí bá ti wá ń pè é wọlé. Ẹja kan sọ̀rọ̀ bí elédùà bá ṣe fi rán a. Ẹjẹ́ ń gbọ́ mi sá. Ẹja kan sọ bélédùà bá ṣe fi rán wa. Ètò ìdìbò àkọ́kọ́ tó kọ́kọ́ wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wáyé lọ́dún 1922. Nígbà náà ẹgbẹ́ òṣèlú méjì péré ló wà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mọ̀ jáde dìbò. Léyìí tó túmọ̀ sí wípé lákòókò ìgbà náà. Yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú méjì péré tó wà nígbà náà. Àwọn kan tún ń jáde bíi pé tólóyìnbó ń pè ní independent. Àwọn tó jẹ́ wípé wọ́n ń dìbò ṣùgbọ́n wọn ò dìbò lábẹ́ ẹgbẹ́ òṣèlú. Àwọn èèyàn ni independent candidate. Àwọn èèyàn ò sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan. Ṣùgbọ́n wọ́n jáde lórúkọ wọn láti dìbò fún ipò kan àbí míì. Ẹgbẹ́ òṣèlú méjì tó wà nígbà náà ni Nigerian National Democratic Party, NNDP. Àti ẹgbẹ́ òṣèlú People's Union, PU. Nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 1922 yìí, ẹgbẹ́ òṣèlú NNDP ló jáwé olúborí. Pẹ̀lú ìbò 3,882. Ó sì gba ìjókòó mẹ́ta nínú mẹ́rin tó jẹ́ ìjókòó ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìjọba àpapọ̀ ìyún ti federal nígbà náà. Ẹgbẹ́ òṣèlú PU ìyún People's Union tiẹ̀. Òun ò ní ìbò kankan. Òun ò ní ìjókòó kankan. Ṣùgbọ́n ó ní ìbò okòólé nígbà ó lé méjì. Ìyẹn 222 votes. Bákan náà ẹnìkan tó jẹ́ wípé òun dá dìbò ni tí ò sínú ẹgbẹ́ òṣèlú. Òun náà jáwé olúborí tó sì gba ìjókòó kan. Ẹjẹ́ àpò ńbẹ̀ kárọ wá sọ́wọ́ wájú báyìí. Nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 1922 yìí àtàwọn míì tó wáyé lẹ́yìn ìgbà náà. Kò sí àkọọ́lẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde dìbò nígbà náà. Ìrẹsì tàbí sẹ̀mó ni a fi lọ gbé ẹ kúrò nínú ilé. Kò sínú àkọọ́lẹ̀ wípé nígbà náà. Gàárì dìríkà kan ò ní wọ́n fún wọn kí wọ́n tó jáde wá dìbò fẹ́ni tó wù wọ́n. Ẹjẹ́ àpò ńbẹ̀ ká mú wá sí ọdún 1993. Ìyún ní ètò ìdìbò eléyìí tó jẹ́ wípé àkọsílẹ̀ kọ́ wípé ètò ìdìbò ọ̀hún ló gbé Mọ̀ṣúdù Káṣímọ́ Wọláwálé Abiola wọlé.
ko to di wi pe won mu eto dibo won wogile ati so itan igbesi aye sani abasha ati so ti mk wabiola lori eto iri beyin ba se ndarapo omo wa eto yi a gbe kale fun oselu nikan rara o eledua ni kokan to selu lale ni ke si mo wi pe gbogbo wa na lo loselu nu yara wa gan nselu nbe inu eto odibo to gbe mk wa bi ola wole ni June 12 odun 1993 to fi dibo are labe egbe oselu Social Democratic Party SDP lẹyin ati mo se bo re ti opo eyan ti won ran mo ninu lẹyin ati mo se bo re topolopo eyan so npa re won a mo so wi pe alaanu eyan ni MK Abiola won ni eleyin ju anu ni ko to so wi pe ohun fe bere si ni gbegba idibo ipo kan ni tin se fara ale titi se faro oko titi se fun to lori telemo nigba na o to wadi wi pe o jade wi pe ohun fe soju orilede wa Nigeria ohun fe dupo are orilede wa Nigeria nigba na esire opolopo awon to gbe kale wi pe ohun fe se eleyi to je wi pe o je nti afojusun gbogbo omo orile ede Nigeria se mo pe nigba na ijoba ologun ni sejoba gbogbo wa ta jo mo orile ede wa Nigeria ngba na gbogbo wa la si nlala si tan foju wi na ipenija kan bi mi opolopo awon nkan won yi ohun na ni MK Abiola lo seleri wi pe ibi to ohun tin ti ibata tin ta gbogbo omo orile ede Nigeria lese afi ko won obu ororo otura si o sagbe kale awon eto re to ba wole gege bi are orile ede Nigeria ngba na gbogbo omo Nigeria si tele oro enu re ati mo se bo re ohun na ni won gbe kale ti gbogbo omo Nigeria ti won si fi ntele o di meji iyun baun awogede ngbe eje ada pada sowo eyin eto odibo to waye eleyi to da ogun we ti ele la oko ti ladoke akintola to je asoju ile yoruba iyun apa iwo orun ile yoruba apa iwo orun orilede Nigeria oje nile yoruba iyun premier western region ni o bi eto odibo gbaun bi won se seto bo ti se je wi pe makaruru waye darudapo waye nu eto odibo on to be bo en to wole ko ni won kede awon to to jawe olubori won o kede won agbo wi pe agbo pe won pire si kawon eyan to jade dibo gbogbo ibo to gbe egbe oselu action group AG to je ti Obafemi Awolowo wole nigba na ati gbogbo eleyi ti ngbe awon egbe oselu mi wole lawon ekun mi iyun lapa ti ile igbo ti apa ariwa iyun ile Hausa agbo wi pe won fi nkan kan lo afun yin kini yi afun yin lele yi e jade wa iwa dibo agbo okodoro kan lori eto yi lasale yi
ẹjẹ́ àti bí yí ká ti bẹ̀rẹ̀. Ṣé rí n tá n pè ní òṣèlú káàkiri àgbáyé? Ó dàbí ìgbé eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni. Ẹ tó jẹ́ wípé kò lè láéláé sí èèyàn méjì tí ó jàwé olúborí láéláé. Ẹnìkan náà ni ó jàwé olúborí. Nígbà tí ẹnì kejì ó mọ ṣepò kejì. Mo sì mọ̀ wípé ẹni tó bá ṣepò kejì àwọn àǹfààní kọ̀ọ̀kan náà wà fún. Ṣùgbọ́n tá ń pè ní ìfẹ́ nínú ètò ìdìbò nínú òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà àti táwọn orílẹ̀-èdè míì lápá ilẹ̀ adúláwọ̀. Bò bá o pa bò bá o bù lẹ́sẹ̀. Débi wípé bólóṣèlú kan bá jáde tó sọ̀rọ̀. Ọba ti sọ̀rọ̀ tán báyìí ara wọn kan tí ọmọ yín mú. Àwọn tí ò bá sì yín mú tí wọ́n ń tẹ̀lé in tí wọ́n jẹ ni ò jẹ wọn ó gbọ́n. Níbi òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà dé lákòókò yìí. Èmi ò tiẹ̀ ní lérò wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan lè máa jáde pé òun sì fẹ́ dìbò. Ṣùgbọ́n ibi tí n tá ń pè ní àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ wípé ó ti jinlẹ̀ tí ó jẹ́ àdìtú tí Ọlọ́run ọba mi dì síbì kan tí ò ṣeé tu. Lábẹ́ bó ti wù kó rí kí àwa ọmọ Nàìjíríà ká máa fojú winá ìpèníjà tó. Lábẹ́ bó ti wù kó rí kọ́mọ Nàìjíríà kọ́mọ jìyà tó. Ìyìn tá ń pè ní ìfẹ́ orílẹ̀-èdè rẹ̀ ò ní pò lọ́kàn rẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà mo kí yín o. Gbogbo àwa ọmọ Nàìjíríà ẹjẹ́ á kíra wa. Ṣẹ̀rí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí tí gbogbo wa ń pariwo rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè kò ní sẹ́yìn wa o. Àwa tá a jìyà abẹ̀ náà lájọrọ̀ rẹ̀ láṣẹ Elédùà. Torí n tójú ti rí kì í ṣe kéke ojúmọ́ kan ìròyìn kan òun ni.

0: ó ní arábìnrin kan tí awuyewuye ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Alájà Wàsílà bàbá dákọ tí gbogbo èèyàn mọ̀ wọ́n sí, ó lè dàbí ìpolówó ọjà ṣùgbọ́n àní dákọ ẹ̀. Ṣẹ́rí aṣàgbékalẹ̀ eléyìí láti jẹ́ kí gbogbo kójú wa ó fẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, eléyìí tó jẹ́ wípé ó ti ń yìnrìn tí sì ti ń bàjẹ́ lágbọn òṣèlú orílẹ̀-èdè. Torí ìpìnlẹ̀ táwọn tó jẹ́ àgbà òṣèlú, ìpìnlẹ̀ táwọn tó jà fún òmìnira orílẹ̀-èdè yìí, ìpìnlẹ̀ tí àwọn tó jẹ́ ṣàǹkóṣàǹkó lágbọn òṣèlú orílẹ̀-èdè nígbà náà tí wọ́n gbé kalẹ̀, ìmọkúmọ làwa mọ lé lórí. Ẹgbọ́ kiní yẹn gbọ́ dáadáa, gbogbo abiyamọ ayé àní dààmú lórí ọmọ. Ẹgbọ́ fọ́nrán yìí ẹgbọ́ dáadáa o, ẹ dákun ẹgbọ́ dáadáa.
1: I'm going to go to the hospital.

gbogbo wa la gbọ bẹ fọran n gun ṣugbọn tori akoko wa n ti n ṣẹlẹ nbẹ wọn n pinrẹ si kóńgò kọọkan ni wọn ti dì í sínú ọra kọọkan ọra gbàlódé wọn lẹ fọtò olùdíje mọ wọn wá ń pin ó ṣeéṣe káwa kan ti rí fọ́nrán ẹ wọn pin fáwọn èèyàn ẹni tí wọn wá fi ìrẹsì ránṣẹ sí ìwà ń sọ fún gbogbo àwọn tó wà ń bẹ wípé ẹni tó bá gbà rẹsì ẹni tó bá gbowó lọwọ wa ṣùgbọn tí ọtẹ ká síbi ọdọ wa ó bẹrẹ sí ní gbé àwọn ọmọ wọn ṣépè

0: látẹnu olùṣọ́àgùtàn kan bàbá yìí ti hàn sọ lórí fọ́nrán arábìnrin àti ọ̀rọ̀ búkú ti ń tẹnu arábìnrin ti ń tẹnu ẹ̀ jáde. Ẹ jẹ́ agbọ́n tí wọ́n sọ láàrin bí ìṣẹ́jú méjì mo gbọ́.
1: Mo wá ń sunkún fáwọn ará Ọ̀sun State.
2: I was sleeping for those in Ọ̀sun State.
1: Pẹ̀lú obìnrin olórí burúkú kan báyìí tó lọ ń gba ráìsì tó ń pin.
2: With all manner of distributing rice.
1: Obìnrin yẹn àwọn ọmọ yẹn máa gbàdúrà kan tó lè rógolo láyé.
2: Ẹ̀mí mímọ́.
1: Àti gbogbo ẹ̀yin olóṣèlú wa tẹ́ fẹ́ sọ kádàrá wa sínú ráìsì.
2: Are you politicians want to turn our destiny to rice?
1: It's a disgrace to the nation.
2: Oh, it's in uniform, orílẹ̀-èdè.
1: Irú obìnrin yẹn kò ti wà látìmọ́lé láti jẹta.
2: Such a man supposed to have been locked up.
1: Ní orílẹ̀-èdè tó bá ní tìjú.
2: In a nation that has shame, oh.
1: That you brought rice to the social media.
2: Ó wá gbé rẹ̀ sí
1: wájú wa gba wálé. And you are giving to people one sọ fún wa pé rice lẹ́gbàá yóò tẹ́ bá ti dìbò. Fún wa àmọ́ yín ò ní soríire ó ti ẹ̀ fárẹ́ gégùn. Ọmọ wọn ló tún fi ń gégùn torí rice Congo méjì.
2: Ẹ̀mí mímọ́.
1: This is where we find ourselves.
2: Ibi abarawa dèrè o.
1: Ibi táyì kan ti lọ forí gbẹ̀gùn wá fún ọmọ yín nìyẹn.
2: That's just what you carry cash.
1: Níbi tẹ̀ sí ń gba índómì olóṣèlú kiri.
2: Collecting gifts from poor politicians.
1: Ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ pé ń bá máa fóúnjẹ pẹ̀yìn kẹ́ lè dìbò fún kò ní tí ó ṣe fún yín mọ́.
2: Anyone that will bribe you for your vote has nothing else to offer.
1: Ẹnikẹ́ni tó bá ti lè fún ẹni kan pé kò fi ṣe tóun tó jẹ́ pé ó rà ẹni.
2: They bribe you, they
1: bought you. Definitely, business yin ti pari.
2: Then your business is through.
1: Ẹni bá ní nǹkan gidi tó bẹ́ẹ̀ ṣe fún ẹ.
2: Ẹni wọ́n dá ask you to
1: talk. Àsọ fún ẹ pé.
2: I will tell you.
1: Ẹgbọ́n tí mo sọ.
2: Hear me.
1: Tó bá tẹ̀yìn lọ́rùn.
2: If you like what I say.
1: Tẹ̀lé mi.
2: Follow me.
1: Mi ò ní láti ra ẹ.
2: I don't need to buy you.
1: What nonsense? Which country is this? Why did we find ourselves here? Bọ́lá ṣe bára wa ń bí kí ló gbé wa débi gan. What a shameless and unintegrated country in kò sí integrity kankan. Wọ́n ní ẹ̀yin ò gbóúnjẹ fún mi ẹ̀ ní wọlé. Ẹ̀yin ló gbóúnjẹ fún mi ẹ̀yin lè máa wọlé. What a crazy woman. Àwa ń bínú à ń ṣépè fún ẹ lọ́wọ́. O máa ní problem. Because bọ́ọ̀nù orí àwọn òbí wa sí wèrè.
2: Bẹ́ẹ̀ni.
1: If you have issue with anybody, it is politics. Èyí jẹ́ èyí ò jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Àwọn akẹ́kọ̀ọ́ ajẹ́ wòlíì mélòó la pray fún ní olóṣèlú tó padà wò wá lẹ́yìn. Ṣé yẹn ní ká máa padà pray fẹ́lò mi? Why are you carry it on your head and pray torí pé o ṣiṣẹ́ fáwọn kan? Ó dẹ̀ wá sọ gbogbo o sọ orílẹ̀-èdè yìí ẹ̀yin ìjọba wa Ọ̀run bínú o.
2: Heaven is angry.
1: Ọ̀run bínú o.
2: Heaven is angry.
1: Tó bá yẹ pé ilé bẹ́ẹ̀ bá ṣe openly. Openly. Ẹ̀yin tó dẹ̀ ń dárúkọ ẹ̀ lè wọ̀nù ẹ̀ pé kó stop ẹ̀ kó má ba integrity yín jẹ́ àtọmọlúàbí yín. Abẹ́ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ tá gbọ́dọ̀ pè mọ́ yàn.
2: Bẹ́ẹ̀ni.
1: Imagine kí n mọ fáwọn yẹn lówó pé ẹ lọ́mọ máa wọ̀nyẹn wá lé wọn kán wá mọ wá ṣọ́ọ̀ṣì. Kẹ́nìkan wá gbé síta gbé gbàgbà authority ló fún wa lówó ṣọ́ọ̀ṣì ẹ̀ láńlọ́ o. You will definitely know that I'm not called by God.
2: Ẹ̀sìn mọ̀ kọ́lá wọn ò pè mí nìyẹn.
1: Ẹ̀gbọ́n n tó ń forúkọ yín ṣe yẹn ọ̀dà ọ̀dọ́ ẹ̀gbọ́n mi dẹ̀ ni bùrọ̀dá yẹn. Màá tó máa fún ọ ní ráìsì yẹn lọ sá.
2: After you are elected, will you continue giving them rice?
1: Bí bẹ́ẹ̀ bá fún ọ ní ráìsì lọ every week, a máa mú nǹkan lẹ̀ o. Tẹ bá ti lè wọlé gbogbo àtẹ fún ráìsì torí ìbò yẹn, ẹ máa fún ọ ní ráìsì yẹn lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Kákúkú mọ̀ pé lẹ́yìn ni wọ́n ti máa jẹun bẹ́ẹ̀ tí ẹ ṣe lù. Àtẹ̀yìn abiyamọ aláìlójútì. Aláìlójútì. Ẹ dẹ̀ pọ̀ ń bí ẹ̀yìn ẹ̀ pọ̀ ẹ̀yìn ẹ̀yìn lẹ́ ń ba country yìí.
2: And you shameless parents that are just collecting it from them.
1: Ẹ̀yìn ni. Ẹ̀yìn ẹ̀yìn.
2: You are the ones corrupting the country.
1: Ẹ̀yìn ẹ̀yìn lẹ́ ṣe pé.
0: Zero seven zero four seven hundred three three four one. 0704 700 3341. O ti kan yin bayi. 0704 700 3341. Kilo ju wo ye ti yin. inti mo wa fe ka se re won fe ka fi mo ni oro ipinle osun nikan tori ka mo tan ra wa je bi ti mo waye ni gbogbo akoko re ti eto dibo ba tin bo lo na papa julo ni ru akoko ta wa yi e ka le o eni akoko e ka le sa
3: e ku to
0: olon lo nto
3: o te wo baba so bi ti so ni an pa bo
0: a wa pelu yin
3: man ni sa se to fa dawo si e o fe ko si election e ko te ko si election e leyin a ki ya to so to si ko to ko ko ga si ko so ko ko ga si e o lo fe je fun o ti je o ti mejo a ya lai ti ti a olorun a ge to da gbo olu se lu wa bayi ati mo di gbo gbo re ko ko pelu ko lo to awon lo da yi awon lo da yi si ni shugo
0: e ku to yes sir
3: eh ipa ten so pe 2022 o ko so re ibo ni Nigeria yi e party meji kan lo wa
0: party meji kan lo wa nigba na ti won di
3: eh ko tejo o ko ma mi go be da story pa ten so e ko kan ko da article mi ni so o be ke
0: na ko party e go shelu Nigerian National Democratic Party NNDP ati People's Union PU NNDP NNDP ati PU People's Union Nigerian National Democratic Party NNDP ati People's Union PU
3: okay PU People's Union
0: Ben yes sir 0704703341 ah so roshelu ilosiwaju orileede wa Nigeria nla so in to ba ku die ka tu onawo la fe gba elo e ka le o e ba yin radio yin le ero tin be nbi yo ge ma wo ni o e ba yin radio yin le elo e ka le o e ka le sa uruko yin ati bi e tin pe e
3: ku eto
0: e se won olodun lo nto
3: olodun ba da mi julo e si si de se la ta mu da
0: ami olodun
3: se ri nkan ta mu lo se I don't want to say that. Kolomba ko da ko ba tu ko Nigeria ko ba to Nigeria yin se o
0: ami o ami o
3: ah ah ni ma ni ra o
0: ami o ami e se o ami e se o e se o e se o 0704703341 e ma ba fi kun awon wo gan ni ka da lebi awon ti won rire si ti an lo gba to si je wipe bi an se ngbe re si le yin lo won si nfi awon ojo waju awon omo yin sepe e si tun sa mi tori re si kongo meji ta si mo tan ra wa je o se se ko je wipe en tin sa mi un koni pvc koni we dibo ko si ni lokan po won o lo dibo sugbon ti sa mi o wa fojo waju awon omo re o ta tori re si elu e ka le e ka le sa
3: ah baba lo ma pa la ta ko yin mo
0: ami o
3: be se ki be je yi e ni so mo ye ro ru ko Nigeria na ta ro lo
0: ami o lo ami o
3: o ni fi ju ko Nigeria o lo a da o mo ya da wo yin sa bo do ki o ko e wo lo a ma da mo
0: ami o lo ami o
3: be se yin soro yi mo da wa ni nu le bi ko ko ni le o bi o ni je de nta gbogbo ti a ti bẹ́ẹ̀ni lólóṣèlú yá ni tó ṣe ọlọ́run tó dá wa ni àwọn tó lọ tó ń gbọmọ wọn sí pé bẹ́ẹ̀ dára yìí ṣé ọrùn kò ti tán fáwọn ni náà ọmọ wọn tí wọn lè dún lórí rí ni mọ́ ni dúró tọ́ lọ́run ló fà gbogbo ẹ̀ dájú bá bẹ́ẹ̀ ti dúró tọ́ lọ́run pa tó ìwé èpè tó rí wọn máa ń gbà náà lọ́run gbà yẹn toro o n tu fun gọọmenti bi mo ṣe n gbọrọ ara mi jẹ ọmọ àjọ ọmọ ọyọ ọmọ tí ọṣẹ wàhálà kíyà ló tó ròyìn ojú tọrọ kan tó dàgbà.
0: Àwọn ọmọ tí ò tí ì mọ nǹkan kan.
3: Ẹ jíjẹ́ kékeré lè yàn ṣe ni o ti rí bí ọmọ tí mo bí lẹ́kọ̀ọ́ bọ̀ mi jọ
4: Ẹ ṣeun. Láti alába ọ̀rọ̀ Bọ́lájí ọmọ ìyá pupa. Ẹ ṣe o, ẹ ṣe. 0704-700-3341. 0704-700-3341. The number tẹ́ fi láǹfààní láti pè wọlé. Ẹ jẹ́ á wo bí ìpè bí méjì sí ká tó mọ̀ fi lè ṣe lọ lálẹ́. Ẹ kaalẹ́ o.
5: Ẹ
4: kaalẹ́ sá.
5: Orúkọ mi ni Rọlá.
4: Yes, sir.
5: Hello, I'm a quicker. I know you're not seeing the particular agency, particular person is a particular issue in a name or she said. Particularly, if I don't see that, it was you will be mistake me to run it. I don't know, but I don't know, just a Francis here. We already told her, we don't know. We shall be.
4: Ẹ ṣeun.
5: Àdé ìtẹ́ ẹ̀rẹ̀ tó ń kọ́ ọ́nkọ̀ ẹ̀ náà tó jẹ́ pé ẹ̀tún ronú ìjìnlẹ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà aláǹláti gbà yẹ́bẹ́yẹ́bẹ́ káde nísọ̀síwájú náà ní
4: ìwé.
5: Orúkọ tèmi ni onímọ̀-ẹ̀rọ níyì láti Yábà.
4: Yes, sir.
5: Ṣé fún mi.
4: A wà pẹ̀lú yín.
5: Tó tún mi jù ní pé bíbí ṣéèdì yẹn lè níṣẹ́ ti a fún wa. Mo lè sún sẹ́sẹ̀ sí ni mo ti lọ lọ̀sẹ̀ mẹ́ta ń bẹ̀ mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó sọ ajá mi lẹ́nu pé tó pèrè ẹlẹ́rọ àrùkẹ́ tó ń sọ̀sọ̀ kùsà wá gbogbo bí ó ṣe ń display náà mo rí gbogbo ìgbà tí mo wà ní ìwò àti bí ogbó tí mo rí wọ́wọ́ ṣogbo mo rí gbogbo nǹkan tó ń ṣe. Ó dùn mí pé ibi òṣùn ti jẹ́ ìpínlẹ̀ ọmọlúàbí nígbà táwọn kan dé báyìí wọ́n da gbogbo ẹ̀ rú. Adárí táwọn tó ti rúùlù ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe dáadáa. Ibẹ̀ ni Bọ́lá Ìdè ti wá. Oyin Lọlá yìí náà ṣe dáadáa ń wò wà ń bẹ̀. A rí nǹkan tó ṣe. Ọkùnrin tó dẹ̀ wà ń bẹ̀ náà lẹ́yìn tó ń ṣe dáadáa. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé kò wọ́n ọ̀mọ̀ ju tara wọn lọ. Ẹ dẹ̀ sọ̀rọ̀ NNDP yẹn náà. Ẹ bá rántí NNDP Abatna Kọ́lì lónìí.
4: Bẹ́ẹ̀ni.
5: Ẹjọ́ àmọ̀tó bàbá. Òyìnbó náà bí sí. Àgbàgbára ló jà ètò I'm going to go to the hospital.
6: Ẹ̀kejì ni wípé ẹ mọ̀ jà dá kò díje kankan. Ẹ̀kẹta ni wípé ṣe rí ti

0: ọlọ́run ló ń tó.
1: Ẹ ṣeun, ó dàrọ̀. 0704-700-3341. Ẹ kàlẹ́ sáà.
2: Ẹ pẹ́ tàárọ̀.
1: Ẹ ṣeun, yes sir.
2: Ẹ pẹ́ ètò náà.
1: Ọlọ́run ló ń tò.
2: Samuel Ajibọdọ Lua tó ṣe ló sọ̀rọ̀ láti ìwòye Kétu ní ìjọba ìbílẹ̀ Mẹ́kọ Àfọ̀n.
1: Ní Mẹ́kọ Àfọ̀n.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun.
2: Ẹni tó bá dáko bá yẹ pé ó bá tún fẹ́ sọ Nàìjíríà nínú ìpàyín kékeré, ó gbà ládùúgbà kọ́lọ́.
1: Ẹ mọ̀ jẹ́ àṣepè.
2: Àṣepè fún wọn. Wọ́n àwọn ló ń ṣépè omi tí wọ́n máa ṣépè fún wọn. Ó kú ọkọ̀ ọlọ́run ọba ṣá. Nàìjíríà dà lágbára ọlọ́run.
1: Àmì pẹ̀lú òkú ọlọ́run. Ẹ ṣeun. Fọ́dà ara mi sà. Ọ̀dà wọ́n ti tú wọ́n ti wálẹ̀ lálẹ́ yìí. Ọ̀dà ẹja mọ̀ gbà pé lẹ́kálẹ́ o.
2: Ẹ kàlẹ́
1: sà. Yes ma. Ọlọ́run ló ń tó. Àmì ìyá wa.
2: Ọlọ́run máa ràn yín lọ́wọ́.
1: Àmì.
2: Èyí náà máa láàánú gbà.
1: Àmì.
2: Ẹ̀rí òṣèlú. Bí o kọ́ òṣèlú ń gbé ti pẹ́. Ìgbà lákòókò tá a wà yìí. Òṣèlú ojú ti là. Ojú ti là tó jẹ́ pé oníkálùkù ló ń tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ ni. Ṣùgbọ́n àwọn eléyìí ni mo rí rí. Lẹ́nu bí ọdún mẹ́wàá ti gbogbo wàhálà ìdààmú. Ṣẹ̀dẹ̀lẹ́ ìfẹ́ tó ń ṣépè ẹ sí ilẹ̀ tó máa ṣẹ. Àrígiṣẹ́ gi ni. Ní tiẹ̀. Bàbá sọ́dẹ̀ ló máa pa wọ́n ò máa ṣe bá ẹ máa wo nígbà yà yá àwọn ọmọ ẹ̀ ti máa rí. Ọgbọ́n ló ń ṣe gbogbo nǹkan. Inú mi dùn pẹ̀lú ọ̀gbẹ́ni Sidi, ọ̀gbẹ́ni Kejì. Ẹgbẹ́ sí ní Tamada àtúntọ̀ tó wà ní Fẹ́mọ̀. Mo mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn yẹn. Ọlọ́run àdúgbò sí lẹ́yìn.
1: Àmì.
2: Gbogbo ọgbọ́n ṣe ń pa wọ́n kan tó ń ṣe kinní yẹn. Ẹja ti wọ́n lẹ̀. Wọ́n máa kó ètò nǹkan tó ṣe. Ètò nǹkan tó yàn ṣe tó ń gbé. Ó lè jẹ ló jẹ gbogbo wọn lẹ́nu àti bàbá tó ní ọjọ́ ìlú wọn ní ẹnujọ́ mẹ́ta yìí. Ìyá sọ̀rọ̀ owó jẹ tó ti tó wà tó tó sá padà wá sí. Ẹja máa wù ọ́. Ọlọ́run máa mú gbogbo wọn lágbára ọlọ́run.
1: Àmì ẹ ṣeun o. Àmì ẹ ṣeun àdúpẹ́. Àmì ẹ ṣeun.
2: Orúkọ mi ni Ọláṣínà.
1: Láti ìbò lẹ ti ń pè.
2: Èkó náà ni mo ti pè láti kejì.
1: Láti kejì ẹ ṣeun.
2: Ẹja ti wọ́n lẹ̀ ká máa wo ọlọ́run ṣe máa ṣe ìdájọ́ wọn. A lè ṣe ìdájọ́ ara wa.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run nìkan ló lè ṣe ìdájọ́ ẹnìkan.
1: Ọ̀dọ̀ wọ ọlọ́run.
2: Èyí ti bí bọ́ pọ̀ sí ló tó máa ṣe bó ṣe ń ṣe. Ó ń náwó ń nọ́ra ó tán kókò àrí tọwọ́ lónìí jòlù. Ẹni tí ní ìbádùn òní jòlù. Inú ẹ̀ dùn mí, mo fi ń jó. Inú ẹ̀ fi ń jò kóhùn ṣáàtì yọrí. Ṣùgbọ́n náà ló yọ ṣèlé ti fi sọ pé òun ọ̀fẹ́. Ọlọ́run dẹ́gbà wọlé sínú àkọ́ọ̀tì àti sínú ibi tó wà. Ó lè ṣe dáadáa gbogbo àwọn èèyàn. Ká rí pé ó ṣeé ṣe ká lọ dìbò níbi tó pà yẹn. Má lọ dìbò òun ní má dìbò. Ọlọ́run kọ́ ni pé kò lè rí bẹ́ẹ̀ ni. Mi ò mórí. Mi ò jẹ́ ẹ̀sìn. Ó lè ṣe dáadáa gbogbo ti ṣe kó tó kọ́ sọ pé àwọn ọgbẹ́ kì í ṣe dáadáa o. Ó lè mọ pé tó bá wọlé ìgbà tó ṣe ju bẹ́ẹ̀ lọ fún wọn. Ẹ̀jẹ̀ kan máa yà àtàwọn oníjẹ̀kíjẹ̀ ẹjọ́ máa gbà kan máa jẹ́ kó máa borí wọn gbèsè.
1: Bẹ́ẹ̀ni. Bíyá wa ẹ ṣeun o. Ẹ ṣeun. Yes ma. Àmì o. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣeun. Ìpè kan tó ń já wọlé awo pé ká máa lọ lá. Hello, ẹ kàlẹ́ o. Ẹ kàlẹ́ sà. Àmì o. Hello sà.
3: Kọ́mi ni àrẹ̀.

0: Yes, sir. Lati bulletin pe. Lati mushin. To. Eja bomila. Da, eja wo pe ina. Ekale o.
1: Ekale
0: sa. Yes sa. Oruko yin ati bi e tin pe.
1: Edo.
0: Oruko yin ati bi te tin pe. Lati ju shaga.
1: Lati shaga.
0: Lati shaga. To, oida. Lati shagam. To, awa pelu yin. Ẹṣeun láti ṣàgáàmù ẹṣẹ́ àdúpẹ́ o. Ẹṣeun. Ẹ wo ẹja máa sọ̀rọ̀ lẹ́yìn ètò 0904-888-9999. Ní nọ́mbà tí ẹ fi jẹ́ àfisọ̀rọ̀ lẹ́yìn ètò 0904-83-94. Ní ẹja fi sọ̀rọ̀ lẹ́yìn ètò ní láǹfààní àti ìgbà pé kankan mọ́. Ó ní ọṣẹ́ ọlọ́bẹ̀ ṣogun ẹ̀tẹ̀bà fẹ́jẹ̀ pa ìbínú. Ọ̀gá wa Fred Ayẹni, ẹ ṣeun àdúpẹ́. Kí wọ́n ọ̀gá àgbà iléeṣẹ́ yìí, Ọ̀gbẹ́ni Abiola Peters, Mr. Perspective. Àwọn amojú ẹ̀rọ wa, mo kí yín o, ẹkúṣẹ́ pàtàárọ̀, ẹnjìnìà Wálé, ẹnjìnìà Báyọ̀ Nlé, gbogbo yín pátápátá ńlá kí ẹnjìnìà Paul Akí ẹ̀yìn náà, ẹ ṣeun, ẹkúṣẹ́ o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmarè, a ṣe débìrì, a sì ní dààmú. 0904-83-94 lẹ́ẹ̀fì pè mí lẹ́yìn ètò. 0904-888-9999 ká máa fèyí ṣe lọ. Bákan náà, bẹ́ẹ̀ bá ní kí n tẹ fẹ́ bá wa sọ nípa ilé iṣẹ́ alálùbáríkà tí wọ́n ń bá ní kọ́lé, èèyàn a Black dáadáa. Fọ́nrán ọ̀yá àpọ̀ ẹjẹ́ ń pe nọ́mbà àwọn fún ilẹ̀ kan sí 0903658-0411 ní nọ́mbà àwọn àti 0708837-0042 nọ́mbà iléeṣẹ́ a Black nù. Torí mo ráàmù àtẹ̀jíṣẹ́ kan tí ó ń sọ pé àwọn ògbọ̀ nọ́mbà ń dáadáa, ẹ̀yìn rẹ̀ ti gbọ́ bá wọn. 0904-888-9999 ni nọ́mbà àtẹ̀mí tí ẹ fi já sọ̀rọ̀ lẹ́yìn ètò fún ìkéde àti polówó ọjà àti gbogbo ń tẹ́ bá fẹ́ bá wa sọ. 0904-888-9999 ẹ lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà. Ẹ ṣeun o, bí ẹ ṣe ń tẹ́ ti gbọ́ wa. Ẹniọlá Saliu, ẹ ṣeun, thank you very much. Àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi, àní dààmú láṣẹ ìlédùá. Ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀, a pàdé tí aago mẹ́fà àárọ̀ yìí bọ́ bá ti lù lórí ǹjẹ́ ti gbọ́ tíṣe àtúpalẹ̀ láti inú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Èmi àti ẹni ọlá Saliu láàjọ mọ̀ wá fún yín. Ẹ mọ́ gbé pò ń bẹ̀ báyìí, ẹ lè kàn, ẹ mọ́ ti ẹ̀ pa gan, ẹ kàn yín lẹ̀. Bọ́ bá ti wá da aago márùn-ún, ẹ̀yin ó kè parẹ́ gbogbo ètò wa lẹ́mọ. Aago mẹ́fà a tún pàdé ara wa tá mú wá fún yín bó ṣe jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa fún ti òní yìí. A mọ̀ já yín tán lápá abẹ́ lórí ètò aráàgbáǹdà. Ó tún dọjọ́ mẹ́jọ láṣẹ ìlédùá. Ẹ ṣeun o, bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa.